0: Satani oni sajo yo wipe mo ti jabo omi ro mi o de ni darara oluwa ti meru ta yeru ta oni se ati wonu inu Satani oni du lori ya emi oni ba won je ka emi oni ba won je ka pe mo ti se oru de ni ka ba mo ipo pe mi jo. God bless you. Thank you.
1: From Lagos, this is
2: Jordan.
3: 105 FM. This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.
5: Asiko ti to lati gbadura fun gbogbo abiyamo. Abiyamo
6: to fe gori afefe. Lọjọ Tuesday yo ma dun ni koni kan. O gba mi ode bole. Aba mi dodo nda wa ba mi ojo weli o. Aba mi to to fa pere pa mi kila ka fi awe kini ka fi ase. Gbogbo eleke
7: go.
6: Mi eto yi se gbera lo ti mo wipe oli re pastor fake ye mane baba labi ye beti de si ori afefe. Lẹ́ni ọjọ́ Tuesday ṣòní parapa mọ́jọ ní ya o. Màmá ẹ̀ nídìbọn pẹ̀ ní mọ́jọ mọ́ ọjọ́ ayọ̀ fún àwọn abiyamọ. Níbi tí àwọn abiyamọ yóò ti máa yan ọjọ́ ayọ̀ fún àwọn ọmọ wọn. Òní yìí ni gbogbo ọmọ mú oṣù tí a fẹ́ ṣègbéyàwó fún ọmọ. Òní yìí gẹ́gẹ́ la máa mú oṣù tí a fẹ́ kí ọmọ wọn lọ ìlú òyìnbó. Òní yìí gẹ́gẹ́ la máa mú oṣù tí a fẹ́ kó lọ ilé wa. Màmá tó bá sọ̀rọ̀ nípa ọjọ́ ayọ̀ kí ló túmọ̀ sí gan. A lè pé ọjọ́ ayọ̀ ní iṣẹ́ àṣeparí Jésù Kristì. A lè pé ọjọ́ ayọ̀ ní ọjọ́ ìṣẹ́gun. Nítorí ọjọ́ tí ọjọ́ ayọ̀ rẹ̀ bá dé lòdì àṣẹ́gun. A tún lè pé ọjọ́ ayọ̀ ní ọjọ́ tí ìlérí bá ṣẹ. Nítorí ọ̀tọ̀ ní kẹ́nìyàn gbọ́ ìlérí pé ẹrẹ́ ti ń bọ̀. Ọ̀tọ̀ tún ní ọjọ́ tí ìlérí ọba tún ṣẹ̀ṣẹ̀ wá ṣẹ. Àìmọye tí tó ń gbọ́ wípé wọ́n ní ọjọ́ ayọ̀ níwájú. Àìmọye ènìyàn tó lálàá nípa ọjọ́ ayọ̀ wọn. Ayé lè tún jẹ́ kí ìlérí yẹn kó mọ ní ojú àlá. Tí wọ́n dẹ̀ máa sún ọjọ́ ayọ̀ ẹni ọ̀hún síwájú. Ẹ ti wo ló ń gbọ́ mi ní orí bẹ́ẹ̀dì rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tí ayé ti sún ọjọ́ ayọ̀ rẹ̀ síwájú. Mo fi agbára Jésù sí ọjọ́ ayọ̀ rẹ síwájú rẹ̀. Kí má dẹ̀ sọ̀rọ̀ nípa ọjọ́ ayọ̀ gbogbo ẹni tó ń gbọ́ mi lọ́kàn. Gírámà tó ń gbọ́ mi ọjọ́ ayọ̀ tó síwọ̀ náà. Ọmọléèwé tó ń gbọ́ mi ọjọ́ ayọ̀ tó síwọ̀ náà. Kí ni kókó ìrìnàjò tó bẹ̀rẹ̀ tí ọlọ́pin tó dà? Kí ni kókó gbogbo ẹrẹ́ tó fọdú ìsátí ọlọ́pin tó dà? Ọ̀kadà bí kọ́ ọmọ ológun máa pa mi sínú apẹ̀rẹ̀ ni. Àní ẹ̀rẹ́ gbogbo ẹrẹ́ tó sá ní ọjọ́ ayọ̀ rẹ̀. Àìsàn tó ló jẹ́ kí gbogbo làálàá rẹ lórí ọmọ máa jẹ́ sásán. Àṣẹ Jésù ni mo rán síbẹ̀ ní òní o. Wípé gbogbo ìlágùn rẹ yóò padà já sí ọjọ́ ayọ̀. Wípé ọjọ́ ayọ̀ rẹ dé kankan. Bàbá dìde kúrò lórí ibùsùn tó wà lọ́wọ́lọ́wọ́. Nítorí bí ọjọ́ ayọ̀ ṣe ká gbogbo àwọn ọmọ ló kan ìwọ náà. Bó ṣe ń jí jáde láràárọ̀ ó dá àṣà. Ṣùgbọ́n ẹlẹ́mì rẹ̀ ti tó ti ṣe làálà kò yẹ kó tán síbẹ̀. Ó yẹ kí wọn náà kọ́lé lọ́jọ́ tó máa sílẹ̀ tiẹ̀. Bó ti ìralẹ̀ ó yẹ kó wọn náà lọ́jọ́ ayọ̀ tó máa ralẹ̀ tiẹ̀. Jẹ́ ìran àṣẹ sínú ìṣẹ̀dá rẹ̀. Kí ló dé gan àní kí ló dé gan tí àyànmọ́ ọmọ ológun fi ń sùn. Lọ́ni mo tẹ àyànmọ́ rẹ̀ jẹ́ ó yẹ kó jìgìrì. Àìsàn jẹ́ kí ọ̀rọ̀ mi orí afẹ́fẹ́ tèmi yí ọ dáadáa màmá. Gbogbo ìlàkọjá tó ní látọjọ ọjọ́ yìí. Ọjọ́ tó bá dọ́pin. Ọjọ́ yẹn láyé mọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ayọ̀ rẹ̀. Gbogbo gbèsè tó ti ń jẹ láti dé inú àárí. Ọjọ́ tó bá rí sọ ọjọ́ yẹn náà lọ́jọ́ ayọ̀ rẹ̀. Gbogbo ẹ̀sán tó ti pẹ́ nínú àgọ́ ara rẹ̀. Tó ti gba owó tó ti gba dúkìá tó ti gba gbogbo nǹkan. Ọjọ́ tí àdáni wáyé bá wo ẹ̀sán yẹn sàn. Mo lè fi gbogbo ẹni sọ wípé ọjọ́ ayọ̀ rẹ ni. Àìsàn ẹni tó bá jáde fún ẹ̀rí nítorí ọjọ́ ayọ̀ rẹ dé ni. Ẹni tó bá ti ní ọjọ́ ayọ̀ láyé ń pàtẹ́ wá fún. Ẹni tó bá ti lọ́jọ́ ayọ̀ láyé ń péjọ wá wòrán ayọ̀ rẹ̀. Àìsàn ta ló fẹ́ ṣègbéyàwó nù lẹ́ tó ń gbá mi. Tó náà retí lọ́jọ́ tí àwọn mọ̀lẹ́bí yóò wá wòrán ayọ̀ tó náà. Mo pàṣẹ gẹ́gẹ́ bí wọlé ọlọ́dún márẹ̀. Wípé lẹ́ni ọjọ́ ayọ̀ rẹ dé kankan. Wípé lẹ́ni ọjọ́ wẹ́dì yẹn kọ. Ẹ̀yin kan tún wá ń gbá mi lọ́wọ́lọ́wọ́. Ẹ̀rí ọjọ́ tó ti pẹ́ lẹ̀ sí ń sọ. Àìsàn yìí rẹ tó gbá mi lọ́jọ́ ọjọ́ sí. Tínú rẹ wá dùn tó wá ti torí rẹ fi Jésù sílẹ̀. Báwo ni ìwádìí rẹ yẹn lọ́wọ́ rẹ báyìí o. Àlọ́ gbọ́dọ̀ máa sọ̀tàn ọjọ́ ọjọ́ ọjọ́ sí. Ojoojúmọ́ ló yẹ kó máa jẹ́ ọjọ́ ayọ̀ rẹ. Ẹ̀rí ọjọ́ ọjọ́ sí tó ti ń sọ yẹ kò dùn lẹ́nu rẹ mọ́. Bí kò ṣe wípé kọ́lọ́run ó ṣe tuntun fún ọ. Ẹ̀yin wo gẹ́gẹ́ lára yẹ pè ní olówó àná. Lónìí adá ògo rẹ padà. Ògo tuntun ògo tó ń ṣálẹ̀ yìnrìnyìnrì ó yẹ ẹgbẹ́ padà. Ògo tí mọ́wọ́ nínú ọwọ́ yẹ ẹgbẹ́ padà. Wọ́n ìtẹ̀rẹ́fẹ́ dàbí ìta Joseph nínú Bíbélì. Joseph sùn lálẹ́ àná nínú túbú. Ṣùgbọ́n nígbà tó máa jí láàárọ̀ yìí kò tètè mọ̀ wípé ọjọ́ ayọ̀ ló ń jí sí. Ó kẹ̀sẹ́ àgbọ̀ wípé a bá ń pè òun láàfin ni. Ní kẹrẹ tó máa yọjú ní jẹ́ná sẹ́rú dọ́bà. Ẹ̀yin wọlé ń gbé ìgbé ayé ẹrú dá ẹ̀ mọ̀. Toya kojo yo yi ti ne damba yi susi waju Lo ni mo pa chepe lu majamu Tosu Joseph lo si kwa yore Wipe bo se jile aro yo jwa yore lo jisi Mama reje jile aro yo jwa yore lo jisi Ye wafele pari eto yi mo le jeki maso Tabi ya mo ba mura soro alare Aja leni wupo jwa yomare mwa shele nyire Ay mo yabi ya mato tato lo madu agba Subani ba te ore ofi ojwa yo silo rire Wache gbe ya wamare le nyire Oje te wangu olori Facebook gupe monti chekbe ya wo. Oje wangu pa gupe ala rupo lojo kosi bito ya kongu ojo kosi. Ani adura yo tobi julenu mi. Mora siyo, mora siyo, more. Wipe ojua yo mare o manisha yire o. Oloja kipe padi ojua yo ni kona la roi. Kipo babi ya matota kokbe bagire bima jesoro yi. Ani ba chiche oma longjeri oma. Nindu adua nende tinche o. Nindu ikbeze nende tinche o. Tapa wode da kona ojine sibi ki bila eroyi konto diago mese gbogbo be yeti kun ko sika meji to fi ku sa bi ko je yanu ti olorun te nu aye awon bi amo to ba wa be iwo na leto si ojo ayo mo tutu so lele keji to ba tin bogele ayo fi layo lo ma mu deni iwo lo mo bi ojo ayo re sise koko ninu okan re ani lojo emi re mo re aje graduation ani lojo emi re mo re aje gbe yawo lojo emi re mo re akole fun o lojo emi re mo re ara le fun o lojo emi re mo re ara moto bogini fun o eyi to ye ka fun jo mo so fun won ni fi flower so fun o lojo ojo tuesday ojo ayo mo re oni ba ni sare lati eni lo wa ma race gidi ni gbogbo to ba do wale
7: esi do se wo move your radio
6: yo amara ye gaga o ya lo gba alagidi ogun abi ogun alagidi ni si ode bi to ti ni gbo esi ayo o ye gbe ran lowo taye re nilo lati gbo esi ayo lori ara to mo re nda lowo lowo yo gbo esi ayo to ti reti lori akobi o yagba esi ayo to ti reti lori gbogbo awon mo yoku o yagba esi ayo ti baba ye reti libi je re o yagba eji te reti libi je yin mami o yagba omo re to bere lewe ya yo sase yori omo re to nko je yi yo gbo esi ayo ibere ki so ni je omo re yo sase yori Ake yori la ye mba yo, ayo bomo re yo. Ago ara re gbe si mi. Ise omo re gbe si mi. Oko ataye o ye gbe si mi. E o tun ri nira mo ninu le yi o. E o ni gbi si asale le mo. Eso rere to gbin yi o so eso rere jade fun wa tomo re. Owo alagbara ko ni po iwa tomo re loju. Ye finu gbe nu loruko Jesu o ni je iwo. Oro sinu de mo mi loruko Jesu wa rara da tomo tomo. Ibi ti re lade ile aye ma so so wa tomo ibi ko ni gbe si ayo lenu re o ko ni wowo mu wo mu fomo re o olu ayo ko ne si ayo e wa tomo re aditu laye ayo ni fomo tu o si o omo re ma de bi gogoro de o ti gbe si ayo omo re ma ja ye koja ala ise re o ni di se o dadi ayo ni fomo gbo mi je loju enikeni wa ati si pangeli ran lowo ye gbe wa fo kiakia ko ni ta fomo re porogodo gbagbe pegapega oro mo re ma ja sayo o ni rogun ila yi lo lori omo re o oju ka kuro lori ise re yen ayo ni fomo re digun ogun agogo ofo olorun run oni lu nile yin o omo re omo mi won ni se saba bibi jesu oluwa wa ojo sunday ni baba yi fi ye wa gbe 35 years leyin bo je ba olorun rin ni ojo ayo ti e na de mo lo college engineer ba gbe soke
8: lori pe baba labi amo in fact confirm ni pe baba
9: confirm ni sir
8: Kolosun Daddy aisan kan ma nse mi ni kekere to je pe ori aisan yi ni awon obi mi won nawo nawo si ti awon mejeje fi jade laye
9: ha
8: ibi ti aisan ise kedede koda ko orisirisi ogun mi nile mi doke mi nile mi dele dada
9: Jesu Christ
8: to je pe ti ojo asiko ojo ba ti fe de ba ironu ma nba mi ni lati bi 30 to 35 years ago
9: Jesu Christ
8: sugbon mo dupe lowo Olorun mo dupe lori pe baba labi amo pe lati gba ti mo ti darapo mo ijo baba labi amo mi turi aiso imo so mo dupe lowo Olorun
10: eni kan gbo mi tomo tomo eni te jo wa nle yen so pe emi o ni faisan je won mo
11: emi o ni faisan je won mo 35 years
10: 35 years eri pe were bayi
6: to ba ti nbo mu kan tenu nje wa iwo na lo si ma je nkan re wa wa ba fi pedu agupo nje yo ni mo nje olojo nje dojo ale to ba de ti nbo yan be pa pere lo ma mu dani ba le ri ko la gbadu ejaye leko lona AIT yan so fo olokada ko gbe lo si classic arena hall ago mẹsàn-án ni o wa ri re gba a ti gbàdúrà ọjọ́ ayọ̀ ọrẹ ọjọ́ ayọ̀ ládẹ̀ máa dá wada lori omo wada lori gbogbo nto fe ojo ayo le lori ore to tobi ni mo fe ki gbogbo eniyan o dale ni tori pe ojo ayo re ko ni ye ojo ayo omo ara yo ni mu opamo olorun baba alabiya mo o aye lo wa hallelujah
9: hello hello prophet 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
6: Abiyamo.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with the voice for

0: ATM every day. Ayo, ni temi ti elo jojuma. Amen.
1: O gbọ́ ma ni fún Ọlọ́run lókè fún gbogbo ọkàn tí olùgbọ́ tí wọ́n gbọ́ mi káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáláyé máa dúpẹ́ lọ́wọ́ bàbá mi tún dúpẹ́ lọ́wọ́ onímọ̀jẹ̀mú dúpẹ́ lọ́wọ́ ẹni tí ò jẹ́ káṣọ jábọ́ léjìká rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọba àrà ọba jídára ọba tí ò jẹ́ kó ti kú dànù gbogbo ọkọ̀ dúpẹ́ kí bàbá mi jẹ́ kó rí ọjọ́ olúṣẹ́gun àjàṣẹ́gun bàbá mi ti fún ẹ láǹfààní kan láti rí ọjọ́ tuesday ní gbogbo ilé tó gbé ń gbọ́ mi pátápátá ibi pẹpẹ rẹ ni kó wà pé o ti wà mẹ́kàn máa fò sókè ní ìgbà méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ kó máa fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ dúpẹ́ lọ́wọ́ onímọ̀jẹ̀mú ọba tí ò jẹ́ kó ti kú dànù ọba tí ò jẹ́ kó ti fi rí ẹ ṣàpínlẹ̀ máa dúpẹ́ pé onímọ̀jẹ̀mú jẹ́ kó tún rí ọjọ́ kẹrìnlá nínú oṣù keje 2026 ní gbogbo ilé tó gbé ń gbọ́ mi jẹ́ àtòjọ lọ síbi pẹpẹ èmi àti ẹ náà ni bóyá wọn náà bọ́ síbi ẹ kíni náà bọ́ síbi pẹpẹ mi kí la ó ṣe níbẹ̀ jẹ́ àjọ kí alelúyà ńlá mẹ́rìnlá àti ògo mẹ́rìnlá ká fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ ká fi dúpẹ́ lọ́wọ́ ẹni tí ò jẹ́ kó ti kú dànù tó kí dúpẹ́ lọ́wọ́ ẹni tí ò jẹ́ kán ni wọ́n wá ẹ wọ́n rí ẹ lánàá wọn torí ẹ mọ́lé ni bó ti wá ń dúpẹ́ yẹn tó ń fa alelúyà mẹ́rìnlá àti ògo mẹ́rìnlá dúpẹ́ pẹ̀bí parakò júlò mọ̀ sínú ètò bó ti wá ń pè mí náà ni wòlíì tẹ́ ti mọ̀ ọ̀làrin iwájú ọlágbèmí jp àánú ni mo rí gbà kí ni bàbá mi arúgbó ọjọ́ ní kájọ sọ náà ni tó rọ ìyá mi díẹ̀ nú àkókò rẹ jẹ́ àtòjọ rìnrìn àjò ẹ̀mí kájọ gbọ́n tó ní májẹ̀mú ní mo gbọ́kàn tó ń tẹ́tí sí mi náà ni tó rọ fún mi létí ìgbọ́ rẹ ó yá súnmọ́ tòsí kí ni bàbá mi ní fún gbogbo ọkàn tó ń gbọ́ mi náà ni ti òwúrọ̀ ó yá jájọ rìnrìn àjò ẹ̀mí ní kíákíá ẹ já lọ sí ìwé daniel kẹwàá ẹsẹ̀ kejì kí ló ṣẹlẹ̀ bóyá
2: ní ọjọ́ wọn ni lèmi daniel fi káàánú ṣọ̀fọ̀
1: ẹ máa gbọ́ lèmi daniel fi káàánú ṣọ̀fọ̀
2: ní ọ̀sẹ̀ mẹ́ta gbáko èyí kò jẹ́ oúnjẹ tí ó dára
1: ẹ máa gbọ́ daniel ò jẹ oúnjẹ ọ̀sẹ̀ mẹ́ta gbáko kò jẹ oúnjẹ tó dára rárá
2: bẹ́ẹ̀ni kò sì sí ẹran tàbí ọtí wáìnì
1: ẹ máa gbọ́ bẹ́ẹ̀ni kò sí ẹran tàbí ọtí wáìnì
2: tí ó wá sẹ́nu mi bẹ́ẹ̀ni èmi kò fi òróró kun ara mi rárá
1: ẹ máa gbọ́ bẹ́ẹ̀ni èmi kò fi òróró kun ara mi rárá
2: títí ọ̀sẹ̀ mẹ́ta náà fi pé
1: ẹ̀dùn mẹ́ mọ́mí wọn náà wọ́n ṣe yìí wọn náà wá àkókò kan wá ọjọ́ kan kó fi gbà wẹ̀ ẹ máa gbọ́ ó ní tí ọjọ́ mélòó náà fi pé tí ọ̀sẹ̀ mẹ́ta náà fi pé kó fi òróró kun ara rẹ̀ daniel ṣọ̀fọ̀ kò jẹ́ kó mú nítorí ìdí kan ẹ já lọ sẹ́sẹ̀ keje rẹ̀ yes verse 7.
2: èmi daniel nìkan ṣoṣo ni ó sì rí ìran náà.
1: ẹ máa gbọ́ òun nìkan náà lórí ìran náà.
2: àwọn ọkùnrin tí ó sì wà pẹ̀lú mi.
1: àwọn ọkùnrin tó wà pẹ̀lú
2: òun. orí ìran náà.
1: kò rí ṣọ máa gbọ́ àwọn ọkùnrin tó wà pẹ̀lú òun orí ìran náà. daniel nìkan lórí ìran náà ìwọ náà nílò láti rẹ nípa àyànmọ́ rẹ nípa ibi tó olúwa mú ẹ lọ kí lẹsẹ kẹjọ rẹ wí.
2: nítorí náà èmi nìkan ló kù tí mo sì rí ìran ńlá yìí
1: kò sì kù
2: agbára nínú mi ẹwà mi sì yí padà
1: lára mi
2: di ìbàjẹ́ èmi kò sì lágbára mọ́.
1: ṣẹ́gbọ́ daniel ni òun kò ní agbára mọ́ nígbà tó ti fira rẹ̀ sínú àwọ̀ yẹn àti àdúrà ẹ̀ kò ní agbára ara mọ́. mọ́mí ìwọ náà jọ̀wọ́ ara rẹ̀ sínú àdúrà wo bí kí ìwọ náà lè ríran ńlá nípa ọjọ́ ọ̀la rẹ̀ àti ogun tó ń jà ẹsẹ̀kẹsẹ̀ gílógún.
2: síbẹ̀ mo gbọ́ ohun ọ̀rọ̀ rẹ̀ nígbà tí mo sì gbọ́ ohun ọ̀rọ̀ rẹ̀ nígbà náà ni mo dààmú mo sì wà ní ìdojúbolẹ̀.
1: ẹ máa gbọ́ òun wà ní ìdojúbolẹ̀ kí ló wá ṣẹlẹ̀.
2: Ṣàkíyèsí. Ọwọ́ kan kàn mí. Tí ó gbé mi dìde.
1: Tó wo bí ọwọ́ kan fẹ́ kẹnìkan láàárọ̀ lónìí ọjọ́ olúṣẹ́gun àjàṣẹ́gun. Ọwọ́ kan fẹ́ gbé ẹ dìde láti ọ̀run. Yes.
2: Tí ó gbé mi dìde.
1: Tó gbé mi dìde.
2: Lórí eékún mi. Àti lórí àtẹlẹwọ́ mi.
1: Máa gbọ́ lórí eékún mi. Àti lórí àtẹlẹwọ́ mi. Ọwọ́ kan gbé mi dìde. Mo sọ tẹ́lẹ̀ bí wòlíì. Ọwọ́ olúwa máa gbé ẹ dìde láàárọ̀. Wọ́n náà dẹ̀ máa fàyàn wá dúpẹ́. Parí ẹ̀sùn ni. Jọ̀wọ́ ayé rẹ̀ fún Jésù. Kó gbà gẹ́gẹ́ bí olúwa tó lùgbà. Psalm 32 verse 5.
2: Èmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún ọ. Àti ẹ̀ṣẹ̀ mi ni èmi kò sì fi pamọ́.
1: Ẹ̀ṣẹ̀ mi lèmi ò fi pamọ́.
2: Èmi wí pé. Èmi yóò jẹ́wọ́ ìrẹ́kọjá mi fún olúwa.
1: Èmi yóò jẹ́wọ́ ìrẹ́kọjá mi fún olúwa.
2: Wọ́n ti darí ẹ̀bẹ̀ ẹ̀ṣẹ̀ mi jì mí.
1: Yóò sì darí ẹ̀bẹ̀ ẹ̀ṣẹ̀ jì mí. emi yo jewo ire koja mi fun oluwa yo si dari ebi o na ba jewo ire koja oni ma je mo ma dari ebi ese je o de ma lo pelu idalare won na yo dominera aye yo dominera mo bi jewo ire koja ko le ba di ominera laaro nibi ta de ye bo tin jewo jesu oluwa to dubola pada si bi pepe wa mo kigbe ni de to gbe ngbo mi arugbo ogun o lo n baye mi fira wa ma fo soke nigba mesan arugbo ogun baye na jade ku lara mi o ya tuwa ma le katodia rada ba lo koto mi e du brada lodia mo su kata wa wa nibi ta de gbomi ile oruko Jesu
3: amen
1: owo agbara latoke o ya wonu omi
3: amen
1: ase ina re kan janu
3: omi
1: bo ti ma lomi ye kaye re gba to sile
3: amen
1: ko ma pada sinu ogun mo
3: amen
1: ki ogun ma ja e
3: amen
1: ko de ba bogulo
3: amen
1: Jesu oluwa wa
3: amen
1: ba nka sam nice kaye tin si ati tri ibe logun ye wole si pata pata ni pita de gbogbo e ta laye daga joko re engineer
4: oruko mi ni alias yabebuti ni fire and the world mo dupe ni owo olohun ni o ti lo bi 2 weeks bebutu kekere pe mi o ni ama mi o ni ise o ni lati yo ni se to n se o ni ko se o n to n ba lo bi ise bayi o la won yin bo yan sa bi gba te yan hate eyan o no ka mama se bakan bakan si hun in gba mi won ni sanwo ohun fun money ha o wa ni ki bo ohun so fun daddy mo ni daddy o ma ni gbe ko mi o ba loke mo ni funra re pe won bo se mu ni egba to de drop ko yin o wa pe daddy bo de pe won ni daddy down lohun o ni ekun ni lo hu pe won ni ko de wole ti daddy de down o ni bi daddy se gbadura fohun niyan o lo wa so pe won fun ni 24 hours o ni se to ma te un lohun to je pa awon yibo yen to ni gohun lenu ololo ohun ma ri ko ma wori o ni ko ti dadi ma so ni ko ma ju yen lo olo sa ni pe ko ohun se ohun gbagbo olo so pe ohun gbagbo o ni bi omo yen bo se ko ti phone dadi niyan bo se wa pe mi oni mami oni bayi ma ni dadi ma so dadi o ma so ran kokomo ni gbagbo iwo na ti so pe to ba ti ko to ba ti so oni iwo na ma tele ma lo bi le de se mo niyan gbogbo bi to nlo tele to je pe ko se oni bi kon se wole niyan de yin bo ba pe un pe ko un ma bo laro la ni ago mejo ni sisi ko un ma bo yi ti o san owo e fun o pe oni ko wa gbo owo e ibi to de tu wa ri o tu wa beta ju gbogbo bi to ri lati jo yi lo oni bi olohun se niyan idi e ri mi niyan
1: egbe ri ronse biri alas bembutu egbo to so nipo mu e to wa ni lu oyinbo egbo omo ye pe mi ye ni ko pe mi oni bi kan ko lo ni lu oyinbo mo gbogbo awon ibo ti won je lo wo kan lati fun lo be ni se to nse o lomo mommy o tonike yan ni na tonike yan ni solution mo so fo mo na pe wo bi laarin 24 hours isele abami yo sele gbogbo bi ti won ti ko sile ni won pada tu tewo gba mo bi o wa ri mo tu wa ri pe o ma ri ise kan to ju to nse lo mo emi nti to to omo olorun ko ju 24 hours lo igbo bere si ni yi pada fun omo yen igbe aye e yi pada ori ise to time 7 to je tele gbogbo awon to je lo won so wo e pata pata idi jeri ti ya omo yen jeri e si oruko olorun niyan iwo wo lo gbon mi ni tomo yen na wa lo ibo to laru ye iru ikurita to omo yen la koja ori ofe tomo yen ri gba won na la ri gba ogun to nja kogun yen wole ko wa ko ma ri mo o de ti ri be ko yi pada Jesu alagba bi wa ami nibi ta do fe ma fe ni ranse fe ma re tu lowo lo sosu lo sose ni gbogbo igba lojojumo monthly ni ti ya le ni wo bi oso se ni wo so number ni ko je ka jo foju roju o de wa ni eri kan to nagbara wo na tu ba bi ti wo so number yen o ya
5: 080 3-3-4-6-2-8-6-1
1: o ma dara fun e ja jo fojuru junbe o bi o ni regret pe mi ati e jo soro nibe o de ma dara fun e Jesu oluwa wa amen ma gbagbe pade aro ago mejo ni o bere yo pare de di agogo mo kan leyin na ni fojuru oju pelu woli olorun wo bi kini o dale lori gbogbo awon ti se ti ku lowo won gbogbo awon ti se won ti doku gbogbo awon contractor ti mu ri se gba mo gbogbo awon to ntaja mo mi ti aje o wa mo ma bo ati gbogbo awon to je gbese oniruuru ati gbogbo awon to ti mari won mo to na si yana paja bole ni iyanu odo fe serin wole number 5 lo na Victor Olayabe ni o de ma dara fun Jesu alagbami wa amen gbogbo eyin abi amote o le se ke ma ran won lowo ni gbogbo ojo te ba lo laye asiri yin o ni tu e ma ma ni ani to o tun ni ani seku yo si pada dara fun yin Jesu Oluwa wa amen rugbe abi amo wa ni mo ti jiya lori omo ai mo yi obi to jiya lori omo wa ni nigbeyin obi ma gba pe o ti jiya lori omo yen wa ma kigbe ni ojo ola mo ti jiya eh ma je ko nje mo ba mi ni dubule Aisha 1005 40 ye ko fo tomo yen ai mo yi obi to nje nje omo ni abe irora abi abegbe ni won gbe po si won gba Aisha ai mo ya bi amo ti won gbe kiri ti won fu nje ti won fi ayo je nje omo yen iwo na fi bu irupe adu gege bi ipenija yala ni isabe lojo ola 40 ye ko fo tomo yen eni kan wa ni kini account number Access Bank ni ma consulate 00960742211 Access Bank Olarewaju Solomon Olagbemi bo tin fi si yen wo bi won na di lowo ko je surisi ko to fi si wo ba de to fi si ton tun le pe mi king gbadura fun gbogbo ojo to ba lo laye o ti jiya lori omo o ni pada je pasan lowo omo to bi yo si dara fun Jesu Oluwa amen nibi ta de ro ba soro meji na ni iwa o pa pe mi o le mu date lori ero ibani soro yen ka jo to foju roju jo ta ojo rira oya meji ni mo ti pe fun ma ko sile oya
5: 08026613610
1: ikoji
5: 08033462861
1: o de ma dara fun oju oni ti e Jesu alagba wi wa ke la o fi pari e ida mewa kan be lowo e ore kan wa lati ma fi ran program yi lowo o bi iwo na le sore yen ko fi ran eto yi lowo kan to gbo wa lola ore kan to wa wa lowo e iwo na fe ma fi ma gbe wa si station ka kiri enikan ni bodu ma so si GTB ni o ya ma ko sile 00164997233 GTP Olarewaju Solomon Olagbemi bo tin fi si omo oni ku mo lori bo tin fi si asiri oni tu to ba ti wa nse be pe mi ke ngbadua fun wa ti dile re ma gbagbe pe 7 Sunday kan se nlo gbogbo wa ma pade ma gbagbe meje ni Monday meje Wednesday meje

0: move your radio with this.
1: Pẹ̀lú àwọn àgbààgbà nínú ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti jẹ́ làmìlaka tí wọ́n sì ti.
2: Hello Lagos.
1: Di ògbóǹtarìgì nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Àwọn náà ni wọ́n sọ̀rọ̀ yìí o nígbà tí wọ́n ṣèpàdé ọ̀hún wípé ó kéré tán 250,000 ló yẹ kí ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà kan máa gbà yẹn tá a mọ̀ sí minimum wages 250k òun ni wọ́n pè 1000 náà wà nínú ìròyìn punch láàárọ̀ dábẹ́ wọ́n ṣiṣẹ́. Wọ́n nílé ìfọpo Dangote wọ́n ti sọ pé àwọn ò gba náírà mọ́ ò ìpè báyìí owó ilé òkèrè dọ́là làwọn ò máa fi ta epo báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde nínú ìròyìn punch. Wọ́n ní Dangote ilé ìfọpo rẹ̀ wọ́n ní wọ́n ti ṣe kíni o wọ́n ti ní ẹ̀wò o ṣé rí pẹtiró dízù kẹrosín o tá a bá máa tà jáde owó dọ́là láàmọ́ gbà a ṣe kíni àgbà náírà mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá pè é ní lítà kan iye tí ó máa jáde owó ọ̀hún wọ́n ní $0.779 òun lówó náà ẹ bá ṣe sí náírà ó ní iye tí ó jẹ́ o ṣùgbọ́n wọ́n ní ilé ìfọpo Dangote ti ní ẹ̀wò àgbépo jáde ní náírà mọ́ dọ́là láàmọ́ tepo wa punch gbé wákùn náà jáde láàárọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ wà ń bẹ̀ o ẹ̀rọ̀gbà tí ń jẹ́ níwèé ìròyìn punch láàárọ̀ tòní.

0: inú wo ìròyìn punch náà ni ìròyìn eléyìí náà ti jáde o wọ́n ní àwọn méjì kan wọ́n fọ́n dàgbé o nígbàtí ọwọ́ ba àwọn afurasí kan eléyìí tí wọ́n ní ọwọ́ bà ní ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ bó ṣe ṣàlàyé ìròyìn fáwọn akọ̀ròyìn ìwé ìròyìn punch ìdáná ọjọ́ ajé monday náà ni wọ́n ti sọ pé ọwọ́ ba afurasí eléyìí tí wọ́n ní wọ́n bá ìbọn ìléwọ́ ti ìbílẹ̀ méjì lọ́wọ́ wọn o tí wọ́n sì ní àti egbòogi olóró ní agbègbè Osun Osun-Tokun Avenue ní Bodija ní ìlú Ìbàdàn ìyẹn Ìbàdàn North Local Government ńbẹ̀ náà ni àwọn àjọ ọlọ́pàá náà ti wá ṣàlàyé tọ́dọ̀ náà ń jáde lẹ́nu ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Adéwálé Òṣìfẹ̀sọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o eléyìí tí wọ́n ní wáyé nílùú Ìbàdàn ní ọjọ́ ajé monday níbẹ̀ ni wọ́n ti ní ọwọ́ ba afurasí eléyìí tí wọ́n ní àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe dúró káyẹ̀ owó èyí tá a mọ̀ sí stop and search náà ni wọ́n ti rí ìbọn ìléwọ́ eléyìí tí wọ́n rí lọ́wọ́ rẹ̀ o ní kété tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀
1: Today we'll be discussing
2: the voices you need at work all day, every day till payday are here.
0: Lórí àwọn àṣeyọrí eléyìí tí wọ́n ṣe bí wọ́n ṣe ń mú àwọn ọ̀daràn ní ìpínlẹ̀.
3: This is Jordan.
0: Àwọn wọ́n ní ọwọ́ ba àwọn kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
4: Awesome talk every day all day.
0: Wọ́n ní ẹgbẹ́ tí wọ́n ní ipò eléyìí tí wọ́n bá òkú rẹ̀ ní chọ́ọ̀chì kan eléyìí tó wà ní Ọ̀wá Ìlú ní ìjọba ìbílẹ̀ Òwèrè North níbẹ̀ gangan ni wọ́n ti ní ó ti fọ́n dàgbé tí ó ti.
3: Innovation radio has never been this excited. This is Jordan.

0: àlàyé wọn làwọn ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé àwọn ti ń ṣe gbogbo fíìmù tó.
1: From Lagos, this is your
0: ti ìpínlẹ̀ Imo gẹ́gẹ́ bí ó ṣàlàyé ìyẹn DSP Henry Okoye ó ṣàlàyé pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ o báyìí láti rí dájú.
2: Social media Facebook Jordan 105
0: tó pé owó tẹ arákùnrin náà pẹ̀lú iṣẹ́ láàbí eléyìí tó ṣe ó wà nínú ìwé ìròyìn kódà nínú ìwé ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ ọkọ̀ nọ́mbà àwọn ọlọ́pàá náà síbẹ̀ pé àwọn tó bá kẹ́fí arákùnrin náà ṣùgbọ́n lọ mú ìwé ìròyìn pọ́ǹchì kẹ̀bá ìròyìn ọ̀hún bẹ̀ o wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ arákùnrin tó pa aya rẹ̀ tó tún gbé ọmọ kókó sí lẹ́gbẹ̀ẹ́ ó wá mú àwọn ẹ̀gbọ́n àtàbúrò nínú ọmọ mẹ́ta tó bí òun mú méjì sá lọ èyí tó jábì gbẹ̀yìn kó tó pa arábìnrin ọ̀hún ó gbé sẹ́gbẹ̀ẹ́ òkú arábìnrin náà irú náà wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní.
2: 5FM Twitter Jordan 105FM Instagram Jordan 105FM Lagos listen on the go at www.jordan105fm

0: kódà ó ní òun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu Buhari ilẹ̀ kó tó di pé ó fi.
1: This is now and turn off.
0: Kò sí kan bẹ́ẹ̀ asán ni ṣùgbọ́n ká ṣe kíni.
2: Follow us on social media. Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan1.
0: Ká ṣe dáa. Bí kò mú sọ o, ó wà nínú ìròyìn Daily Pulse igbákejì ààrẹ òṣèlú yìí làárọ̀ yìí. Àwọn ẹgbẹ́ mi ti Alakastu Breeder ìyẹn Association of Nigeria, àwọn tí wọ́n ń ta ẹran ní ti ẹ̀ka ti ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Benue, wọ́n ní kì í ṣe àwọn, wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé ọ̀hún gan wípé lọ́jọ́ Àìkú Sunday, wọ́n ló jẹ́ ohun tó bẹ̀ tí èèyàn tó tó 18 tí wọ́n gbẹ̀mí mì, wọ́n ní ó jẹ́ ohun tí gan lọ́kàn. Àwọn ẹgbẹ́ mi ti Alakastu Breeders Association of Nigeria ti ẹ̀ka ti ìpínlẹ̀ Benue, òun náà ti sọ wípé ẹ wo, kò sí ọmọ ẹgbẹ́ àwọn nínú àwọn tó ń ṣèkọlù àbí tí ń pààyàn ní ìpínlẹ̀ Benue o, wípé rárá o, kò sí ohun tó jọ o. Ìyẹn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ Daily Pulse ló gbé jáde. Ẹ̀kúnrẹ́rẹ́ ẹ kà á níbẹ̀ láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ pé mo ti mọ́lẹ̀ lẹ́ẹ̀kan àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Imo, wọ́n ti yan àwọn tí wọ́n máa dọdẹ arákùnrin tó pa ìyàwó rẹ̀ tó sì gbé ọmọ tuntun jòjò ló sílẹ̀ àwọn ẹ̀gbọ́n ìyún àwọn ọmọ wọn sá lọ. Gómìnà yẹn ń pè fún àtúntò ajé pàjùlọ pé bí wọ́n ṣe ń gbìyànjú fẹ́ dènà.
3: Awesome talk every day
0: and
3: all day.
0: Kí ẹni tí ó wọlé ó má wọlé o, ẹ má fi ìyún kẹ́ ẹ fi dá wàhálà láti lè ba ìlú kẹ́ ẹ fi fọ́ pé ètò òṣèlú ní àwọn
4: ìpínlẹ̀. Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic team.
0: Ilẹ̀ ó wá ṣàlàyé pé bákanáà
4: ni keeps in making you the best entrepreneur you can possibly be.
5: Yes, so my people, this is not Jordan Drive.
0: Ibo tó ń bọ̀ dógún níjọ, ó ní ìyún gan ló ṣe.
5: I dey lis ten to so good. Better information won't give you. No move an inch, but if you know say you won't move, move your radio too.
6: Hello Lagos, welcome to.
0: Oko oro na de nibe gangan won fi awon ero ohun ke pe alafi ife pa.
6: The Jordan Night Show, and today we'll be discussing
7: the voices you need at work all day every day till payday.
0: Good, you know what? Nu weroyin laaro toni fun eyin e owo naira si dollar won ni lana ojo aje Monday.
6: Your favorite tunes are just a click away.
8: You feel it?
0: This is. Ìdámọ̀ sí Nàìjíríà Foreign FM, wọ́n ní
9: Jordan.
0: Yóò wálẹ̀ láìpẹ́ láì jìnà nínú ìwé ìròyìn àròtò ní.

0: bí wọn ṣe máa mú àwọn agbé.
1: Move your radio with me.
2: Hello Lagos, welcome.
0: Mọ̀ mí, mú wọn balẹ̀, èrò tuntun mi, eléyìí tí wọ́n.
2: To the Jordan Knight Show, and today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday.
4: This is Jordan 105.5.
2: Station with a vehicle.
0: Ba èèyàn afurasí tí wọ́n tó 42. Bákan náà, arákùnrin kan náà ló sọ̀rọ̀ yìí, Reverend Chomo. Bàbá àgbẹ̀ kan lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
5: This is Jordan.
0: Obìnrin tí ó jẹ́ wípé yes obìnrin rere ó ní bó ti ẹ̀jẹ̀ tó ilé ijó lòun ti pa.
5: Social media: Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram.
0: Ṣùgbọ́n ó wá di obìnrin tí èèyàn fi yan gan pé irú obìnrin tí ó yẹ kí èèyàn fẹ́ sílé òun ìyàwó tòun.
5: Jordan 105 FM Lagos. Listen on the go at www.
0: Pe ile ijo lawon ti pade iyun na wa.
5: You do what Jordan 105
0: ninu iwe iroyin laaro yi. E je lo soke lohun ka wa soju opo keyan ara le na ke ba wa da si gbogbo ta ti ka tataro oju opo wa re ko yi pada 09063352 09063352 tabi 0705169 7912 and tẹ̀síwájú.

0: 090-6000-3352 tẹ́ bá ti pè wá kẹ bá wa yí rédíò yín lọlẹ̀ ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ sá.
0: Mr. Ajọba láti túbẹ̀ ẹ kojú mọ́.
1: Ọ̀rọ̀ tí Bible lọ ṣe máa rìn kíní, ṣe tí màá sọ ọ̀fẹ́ dá sí.
0: Ok.
1: Tó ní ìgbà tí òun ṣe ìrántí ààrẹ wa.
0: Ààrẹ àná, ààrẹ tó ti dolóògbé náà rántí o.
1: Wọ́n rántí. Pé àwọn náà nǹkan tó ń ṣe lásìkò tó wà yìí, kí ni a máa sọ nípa àti wọn náà? Wọ́n bá tó ṣe
0: aláìsí
1: ọgbọ̀n ọjọ́ kan ń bọ̀ láyé, ìdí ọba ìṣẹ́ ọba àròyìn lẹ́yìn wọn náà. Wọ́n fi ẹ̀fin lórí pé wàdà kí wọ́n jẹ́ kí nǹkan wálẹ̀.
0: Tọ́ ẹ ṣeun. 090-6000-3352 wọ́n ní tí ẹ ajá rántí kí nínú gbogbo ńdábà nǹkan gan-an ọjọ́ ọjọ́ kan ń bẹ ẹ lẹ́nu kan jíjẹ. Hello.
2: Hello.

0: ìyókùúkù yìbọn ọrú adúpẹ́ lọ́wọ́ ọmọdé yẹn nà jù sílẹ̀ ọgbọ́n òun lè jìkù kọ́ gbà òun sílẹ̀. Kí ìyí ọmọ òkè lọ́wọ́ wá ń pé wá kí wọ́n ẹ̀ ká ṣe gba ti bí ká wá gba sọ.
1: Awesome talk every day.

0: FM Instagram Jordan 105 FM.
1: Ẹ̀mi dáradára. Nítorí pé ó mọ̀ pé tí ọmọ ọ̀n bá wà ní ẹ̀mí kò ní sọ pé nǹkan pé international people. Náà tó bá jẹ́ pé ó ti tọwọ́ bọ̀ yẹn láti lẹ̀, wọ́n máa pa gbogbo àwọn yẹn dànù. Ṣùgbọ́n ìsìn tó farabalẹ̀ tán ti gba àwọn jáde tó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀. Àwọn èèyàn wọn ò rízìn ní Nàìjíríà. Wọn ò mọ̀ pé àwọn alágbára kan wà tó yẹ pé àwọn tó jẹ́ president gan wọn lágbára ti mú wọn. We are above the law ni wọn. So bí Nàìjíríà bẹ́ẹ̀ ṣe rí lónìí, ọwọ́ Ọlọ́run ló kù sí, a máa máa bẹ Ọlọ́run ni kí Ọlọ́run kó gbà wá lọ́wọ́ wọn. Nítorí pé ibi tán ti wà mọ́ ń sìn àhámọ́ ni gbogbo ọmọ Nàìjíríà wà báyìí, àhámọ́ la wà. Ọlọ́run á yẹ wá o. Ọ̀rọ̀ mi ò sí bẹ́ẹ̀ ni.
2: Ẹ ṣeun sá. Ó lágbára o. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ̀lú ẹ kojúmọ́ ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ bá ayé rédíò yín yẹn lọlẹ̀ o.
3: Mo fi ẹ̀tẹ́ fá.
2: Ẹ ṣeun yẹn
3: sọ. Ẹ kú àtàrọ̀.
2: Ẹ sà.
3: Ọ̀sẹ̀ Benjamin ni ọ̀tọ̀ kẹrù.
2: Ẹ káàbọ̀ sà.
3: Ádà fún yàn. Ẹ rí ọ̀rọ̀ Nàìjíríà. Ẹ á pẹ̀ kọ́ ní kánsà. Orúkọ Jésù kò ní wà gbọ́ ayé o.
2: Àmì.
3: Mo gbàdúrà fún orúkọ Jésù mo dúró ń gbọ́ ní àárọ̀ yìí.
2: M Lagos, listen on the go at www.jordan105fm.
3: Telling you, the Dangote. Dangote tó sọ̀rọ̀ yìí ṣé ó lówó ní 1974 ni àbò ní 1980 ni Dangote 1974-1975 tàbí orúkọ wọn. Now wọ́n ti lo central bank láti máa allocate owó fún wọn. Wọ́n náà ti ní office. I know bàbá wa apply fún owó. Dangote ló ń gba 90% kọ́ lọ́wọ́ central bank something. Ṣé what I work for?
4: Kí ni ìṣèlú Mákindé ń wá? Àwọn àgbààgbà Yorùbá, àwọn ọba lọ́ba Yorùbá, kọ́ bá sọ̀rọ̀, kọ́ má sọ Western State di ayé wẹ́ẹ̀tì nígbà 1960. Kí ló ń wá? Gbogbo àwọn tó bẹ́ lórí, ṣíṣà tó bẹ́ lórí, àwọn security operative tó kú nítorí àti bá ọmọ yìí padà. Ṣé ó ti ẹ̀mí wọn takáìtì ni? Kí ló ń wá? Kọ́ mẹ́nu kúrò kọjá kúrò ń bẹ̀. Mo dẹ̀ fẹ́ ká ṣe kinní kan sà. Army ń gba 49,000. Wọ́n ṣe increase sí 100. Àwọn tó ń dàbò wá. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kí àfẹ́nálìs kọ́ bá pariwo ẹ̀ síta.
2: Chief defense náà àwọn àgbààgbà ní ìdíṣẹ́
4: òbúrú náà
2: àwọn àgbààgbà nídìí ogun náà nínú ìwé ìròyìn ó jáde wọ́n ti gbé síwájú ààrẹ báyìí pé kódà 100 yẹn wọ́n ló kéré pé kí wọ́n fi sí 250,000 minimum wage. Ìyẹn ni wípé owó tó kéré jù kó jẹ́ 250 yóò sì gbé pẹ́lí díẹ̀. Ẹ ló ẹ káàárọ̀ last caller. Ẹ káàárọ̀ ma.
5: Ẹ káàárọ̀.
2: Yes, ma.
5: A kú lọ́wọ́ ọjọ́.
2: Yes, ma.
5: Àṣẹ iṣẹ́ mi lágbára Ọlọ́run.
2: Àmì Edumare.
5: Ẹ mọ̀ kí rere o.
2: Àmì ya.
5: Torí ló ń sọ̀rọ̀ láti yànnà odò níjọ kí a yàn.
2: Ẹ ra, ma.
5: Jadi iki mo ma ko soro die ni pa ko mo lu pe time si lo.
2: Be ni ma.
5: O ni ki owo school owo.
2: Wae ki ati neko.
5: Ati neko. Bi won se so pe won ma soro ni pa ko nkan kan gudo so ni pa ni pe ko da pada ki o ye to wa tele. O ko tu wa tu pe won tu fe yo kuro. Àìmọ́ yọ ọmọ mi gba ẹgbẹ́ kò ní lọ ṣíkùú mọ̀ ọkọ́ jọ ọkọ́ má jẹ́ kí drop out ọkọ́ má jẹ́ òkú ọ̀ Nàìjíríà wà ọkọ́ jọ tó lọ ọlọ́run ètò ààbò yìí náà kọ́ dẹ̀jọ́ nípọ̀ gbígbé inú ẹ̀sìn àwọn náà ń gbinṣu àwọn náà ń gbọ́ oríṣiríṣi tán àtà tún rí jẹ.
2: Wọ́n ti sákò lé o àwọn èèyàn ti ń sákò
5: jọ o
2: ẹ ṣeun
5: yá
2: ẹ ṣe gan ma. Mama wa tolu lati jo ki awon eyan eto abo o ti e te ko ba ti si abo e ma ja tan ra wa oro aje yan afi anike legio ṣugbọn a n be joba lori oro eto abo yen na la ma menu ba lola o de nibi ti mo fe gbe wa lo ka boju wo laarin ara wa awon to sele laarin awon olopa ta pe laye ore araalu kini yato laarin olopa ati agbero o lawon olopa kan o lawon police station kan ta soro le lori lola eku mimi to e ja ma la dupe lo peter olaniye to fun alanfani to produce wa laaro yi olotu agba larry johnson razak adejade na wa anule agodo ere o gbe mi leke adeba oloruko mi e ja pade lori eto wa bo se nlo lagbara olorun titi ago kan mo yo laaro e olorun ba mi science mo mo pe irolo ta npa osun ti o se wa ṣugbọn okoko laro to le laipe adupe oni o san wa arena arilo oju wa oni ribi tori oju asa ki ribi tawo di rarun e ka ro.

0: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show. And today we'll be discussing
1: the voices you need at work all day, every day, till payday are here.
2: Ṣe lásìkò ẹlòmíì náà lè ti a sọ pé òun bẹ́ẹ̀ ni ẹ káàsán sà orúkọ yín àti bí ẹ ti ń pè wá láti ìbàfò.
3: This is Jordan.
4: Nípa ìkọ́tẹ̀ ẹgbẹ́nulẹ́rẹ́ àyà àti mọ́mí wa.
2: Bẹ́ẹ̀ni sà
5: gbọ́yìn sà.
4: Sọ́rọ̀.

0: àwọn yẹn náà tún wà ń bẹ̀ o bàbá wa káyọ̀dé fàṣọlá àwọn kan wà bẹ̀ wọ́n nówó yẹn owó wọlé sí wọn lọ́wọ́ steady steady lọ́nà mí ṣùgbọ́n kan ràn kí wọ́n fi ṣe nǹkan ìrọ̀ ni ó ní bá ṣe máa ń àbá ó ní àwọn slang tí wọ́n lè tọ́ tálẹ̀ àbágínì
1: orí
0: wọn ò wù ìrọ̀ tó yẹ kó ibẹ̀ lómi tálẹ̀ yẹn náà ó fi ń rówó òun ṣe tálẹ̀ fáwọn èèyàn ni wọ́n dẹ̀ ń fún ẹ lówó ọ̀nà míì tó gbé owó.

0: This is Stardom 105.5.
1: Station with the.
2: Ọlọ́run ti ṣe mọ́tò fún. Àwọn tí wọ́n ń ṣe business online ló ti bẹ̀rẹ̀.
1: Take away.
2: You feel it. Nínú tó ń bọ̀ ní mọ́tò yẹn, ó wá sọ pé èló ni bá nu ṣọ́ọ̀bù ẹ̀, òun ò ní bá a náà gbọ́n. Kó mú àkáǹtì nọ́mbà ẹ̀ jáde, iye tó bá ní gbogbo IS owó tó wà náà.
1: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
3: hey everybody, this is the
2: Skante. Only at Timotue.
3: Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
4: Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to so get better information. Won't give you no move an intro, but if you don't say one move, move your radio too.
5: Hello, Lagos. Welcome to the Jordan Night Show. And today.
2: Kò sí gbogbo owó yẹn pọ̀ kò lè tóye tó bá bánú tó máa bánú àkáǹtì òun débi wípé òun tẹ̀ tún máa wá fi property kù ó ní jẹ́ kọ́kọ́ ṣe òmí ní àkáǹt balance ẹ ná.
6: Kò pa pé ọmọkùnrin náà sọ fún mi lọ́jọ́ yẹn pé òun kọ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí
2: ìyá rẹwà olówó
6: kóhun tó ń fi
2: àwọn business kékèké kan wà tá a máa wò pé ó lè gbowó lọ torí pé tó o bá ṣe enítere gbogbo ohun tí a ń sọ látàárọ̀ ju wípé ẹ jẹ́ ká má ṣe gíní ká má ṣọlẹ̀.
7: You need at work all day.
2: Ọmọ ilé ò ṣe yá ń tọrọ kò sẹ́ni ọlẹ́ wo ṣùgbọ́n tó di pé o ti ń tiraka ẹni yìí kò ń ṣèyàn ẹgbọ́n kan tí àwọn tí wọ́n ń pè látàárọ̀ tí wọ́n ń sọ ẹlòmíì fún wa ní àwọn ọgbọ́n mi iṣẹ́ tẹ́tú lè ṣe táwo láǹfààní àti ṣàlàyé fún yín gbogbo ilé náà ẹ jẹ́ ká ṣe kíni kájọ dínú gbogbo bó ṣe ń lọ yẹn náà àwa ní káwa mú wa fún yín lọ́sàn-án tòní ẹjẹ́ ń lọ sókè lọ́nà kó tó di pé a máa dágbére fún yín lórí ètò lónìí gẹ́gẹ́ bí a ṣe mú wa fún wa lọ́sàn-án tòní mò ń bọ̀.
7: Everyday till payday.
8: This is Jordan M. Lagos. Listen on the go at www.jordan105fm.

0: tó súnmọ́ ìbéèrè tí ọ̀rẹ́ gbé wá yìí o ṣùgbọ́n.
1: Your favorite tunes are just a click away.
0: Mo máa débẹ̀ nígbà tí ẹ bá ti ń pè wọlé tẹ́lẹ̀. Àbí ẹni tó tún sanwó pé wá kọ́ṣẹ́ lọ́wọ́ yín ìyẹn náà ṣé iṣẹ́ náà lẹ́fẹ́ fi pa iṣẹ́ tó yẹ kó kọ́ gan-an ẹ̀ jẹ́ kó kọ́.
2: If you want make a ginger, give me the kokoro.
3: I don't lie when I say I.
0: Torí àwọn ọ̀gá kan wà bẹ́ẹ̀ dáadáa. Ṣùgbọ́n àwa yìí náà ti kọ́ṣẹ́ rí. A dẹ̀ mọ bí àwọn ọ̀gá wa ṣe ṣe sí wa. So bọ́n ṣe ṣe sí wa náà a máa láǹfààní láti sọ èmi náà máa sọ.
4: Good music.
0: Ìrírí tèmi ṣùgbọ́n ká kọ́kọ́ gbọ́ látọ̀dọ̀ ìyẹn ara lé.
5: Awesome talk every day.
0: Ibẹ̀ yẹn là ń lọ lónìí ibẹ̀ láti bẹ̀rẹ̀ wíwa ọkọ̀ wa.
6: The better information we won't give you, no move an inch, but if you know say you won't move, move your radio with you.
1: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
7: the voices you need at work all day, every day till payday.
0: Ọ̀gá even torí pé iṣẹ́ tó ga kì í ṣe iṣẹ́ tó fẹ́ lọ kọ́ bóyá for example yard dressing.
8: On social media,
9: Facebook Jordan 105.5 FM, Twitter
0: Jordan. Okay, kí má ti ṣàjọ ẹlẹ́dẹ̀ pẹ̀ dẹ̀.
10: Hello, please so.
9: Jordan 105 FM, Instagram Jordan.
10: I used to say it.
0: Otutu obudo mu.
10: Yes, kogbodo mu. And even you that you are calling.
0: Ọwọ́ rọlẹ́ la.
9: Jordan 105 FM link.
0: Jẹ́ agbàgbó náà dáadáa lọ́wọ́ rọlẹ́. Hello.
10: Hello. Hello.
9: God's blessing on the go at WW.
0: Hello, hello.
10: Good evening, no.
9: WW. Jordan 105 FM.

0: from Lagos, this is
1: Jordan.
2: This is Jordan 105.5.
3: Station with the boys for entrepreneurs.
4: Olora won baba wa. Olora won baba wa. Olora won baba wa. Olorun awon baba wa ninu igbagbo to ti se tan lati sise agbara bo se man se ninu ijo atun da olu apostolic to ologo julo gbaremo assembly labia se ipe mosinara apostle dr joseph ogungbe ni jp baba lakoso ati ti ifamiroroyan prophet gbadega ogungbe ni baba laseyori nibi isin wole majemo olojo mokan logoji pelu awe ati adura e ti yo bere lojo kini osu keje si ojo kewa osu kejo odun 2026 ni july 1st 2026 lago mokan la aro sago mefa irole wole majemo yo waye ni ti olorun yo ti ma lo reverend dr prophet matthew shore ti AKA Obani Jesu ati awon eniyan ro Olorun alaye Great Night asale orin yo waye August 7 2026 bere latago mewa le mojukele ojo kewa osu kejo August 10 sokale wole majemu nibi ki baba ladura prime doctor Samuel Amuludun yo ti ma sise iranse pelu awon eniyan ro Olorun alaye Olorun awon baba wa la kuri wole majemu odun yo ijo atun da Olu apostolic church ologo julo gbare mu assembly eyi to wa lojurin Jumboland ope ilu agbado ni ipinle Ogun yo ti waye fun alaye ati itoni epe prophet Badega Ogungbe ni baba lati yori sori 706-661-9658 tabi 0815-242-8554 ẹ ma ṣàlàyé wa torí gbogbo ènìyàn pátá la pé ọlọ́run àwọn bàbá wa ti ṣetán láti dá àwọn àdúrà olúkúlùkù Jésù ni Olúwa.
5: Mo sọ̀rọ̀ àṣẹ látinú yàrá májẹ̀mú yìí lórúkọ Olúwa ò ní ṣe lásán. Ẹnu àìjátá ìjẹpá ìjẹyọ̀ rẹ o fún ìrìn àjò 41 days tí mò ń rìn tó lúwa pa láṣẹ fún mi láti wákàtí yìí lọ lórúkọ Olúwa ò ní dẹnilẹ̀ àìbomikara mo wí láti àṣẹ yìí lọ alágbára tí ó ní ọ lára níbi ìgbéyàwó àbí ibi ìrìn àjò ayé rẹ irú alágbábẹ́ ilẹ̀ ládúgbé wọn mi.
6: Àmì Jésù.
5: Ọ̀rọ̀ rẹ ní ìyanjú.
6: Àmì.
5: Jésù Olúwa wa.
6: Àmì lórúkọ Jésù.
5: Orúkọ mi náà ni Prophet Gbadega Ogungbe mi nínú ìjọ Àtúndálú Apostolic Church ológo jùlọ ní ojú orin Jiboland ní gbogbo ibikíbi tó bá ti ń bọ̀ láti ìyànàpájà Igodo, Oshodi, Eko, Ogun State, Abeokuta, Ifo, ẹwọ mọ́tò wípé lọ sí Àgbàdo Tollgate, ẹ bọ́lẹ̀ ní alákùkọ, tẹ bá ti bọ́lẹ̀ lálákùkọ, ẹ gbèrè fún onímọ́tò àbò ní Marua, wípé lọ sí Dálémọ́, láti Dálémọ́, ẹ gbé ọ̀kadà. Ibẹ̀ lọ sí Jiboland ojú irin. Ibẹ̀ lọ́lọ́run Àtúndálú fìdí kalẹ̀ sí. Ibẹ̀ lọ́lọ́run ìpè májẹ̀mú fìdí kalẹ̀ sí. Ibẹ̀ lọ́lọ́run Àtúndálú ọlọ́run àwọn bàbá mi fìdí kalẹ̀ sí. A jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣe agbátẹrù ìrìn àjò yìí tó ń jẹ́ kó máa ṣe é ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ lórúkọ Olúwa ẹ ò ní wálẹ̀ ojú òní tìyẹn angẹ́lì máa kéde yín mo gbàdúrà fún gbogbo yóò ẹ ò ní dẹnilẹ̀ gbẹ́mi ohun tá a fẹ́ bára wa sọ ká tó bára wa sọ̀rọ̀ ọlọ́run mo ti sọ fún ọ o gbúdọ̀ gbé ìgbésẹ̀ gbẹ́mi ìrìn àjò májẹ̀mú yìí tuntun parí Olúwa ní pé kí n jáde ní ọ̀la mo gbìyànjú láti wá wòlíì rẹ níbà ọ sọ̀rọ̀ ó lè ti rìnrìn àjò àìmọye bí tó ti lọ tí ò tí ì sí àánú ṣùgbọ́n tó bá wá sí ìpele àdúrà yìí gbẹ́mi ìṣòro revival ń lọ ọ̀túnla tó jẹ́ tọ́ọ̀sì a máa bẹ̀rẹ̀ morning dew láti aago mẹ́sàn-án di aago mọ́kànlá gbìyànjú láti wá ní pẹ́ rárá olúwa ní kí n kàn dá òróró lé ẹ̀yìn lórí ni ẹ̀yìn tẹ́ ẹ bá wá morning dew yẹn olúwa ní kí n dá òróró lé ẹ̀yìn lórí ní ọ̀la oh my god o ma lagbara ma mo ma lagbara sa ola je ni oni ni ajo yen ma pe 14 days out of 41 days ki wa wa wo to loro atoda lu be se mo be je ko gbe gbe si abani mo be je o wa ni gba mi o gudo wa nitori ileri re gudo wa si mu se bibeli so fun mi oni pe oko awon si joju awon sinu mi oko opolopo e jajade ta baba wa te baba mi ri look 5 or 6 kilo sama
7: nigbati won si ti se yi
5: oni nigba to se yi
7: won ko opolopo eja
5: o gba oni ko opolopo eja
7: awon si faya
5: gba mi o gbodo de ni ibukun awe aja ta je pa je yore mo nitori e mo je pi o ti pade ora program on lo ta ba kuro ni morning dew tan a bere si oru awon ton ti beta ti jata ti jo bere eri po o gbodo ko opolopo ibukun jade ye awon se to koja ma lagbara o gba ko ba di awon eri ti jade nitori e ni mo je pi o ti pade yi iwo na gbodo wa o gbodo ni eri o ni oju awon won sinu ibu o ti ko opolopo jade to ba ka dada o ba ka ba 6 e wa ku wa fa 7 ye o lagbara ma o tun lo pe awon eniyan to wa ni leto o tun ya adan o gbodo gbo mi o gbodo je ni ibukun lopolopo o gbodo de ni nla lopolopo mi ntejo fira re sere gbo mi dada ilu oyinbo lohun wa ni fila lo ti gba o ti romo bi o gbodo anu gbodo dide lori ohun to sunkule lori lori ohun ti o to gbo mi je leju re lowo lori ohun ti o je koko layo elomi o ti gba bujo ko re lo elomi company la lo ni tele company yen ti deju ari le nitori ko ni akiesi ara re ko je gbegbese o gbodo gbegbese abami pelorun atoda oluko le ran lowo o gbodo gbegbese abami ki wo kan le roju rere olorun o gbodo gbegbese abami ma joko tetere nitori mo je npe e ti pejo ko laye ati pejo ko Monday Thursday to je morning dew ko wa mo ma de eyin 46 ni o laye ma de ri awon 120 ni ojo Thursday to ba wa mo gba ko pe o ni wa laso mo pe o gbiyanju lati wa ade npipi awon ororo ororo ati ose sile to luwa so pe ki fa awon everybody pay me daddy ibo ni be pay me sure number yi is 070-666-19658 is 070-60-19658 gbiyanju lati pade jesu obo olutande to le be ko opolopo ere wole mo gbadura fun wipe ire ri ate lowo wa je ri anugba ta to du pade ni ose to nbo loruko luwa anu ma so lori re
7: amen
5: do ba le ri ami je ibuku ma wole tan
7: amen
5: ba lo ma ri
7: amen
5: jesu oluwa wa
7: amen loruko
4: olorun awon baba wa olorun awon baba wa olorun awon baba wa Olorun awon baba wa ninu igbagbo to ti se tan lati sise agbara bo se man se ninu ijo atun da Olorun Apostolic Church ologoju lo gbare mo assembly labi ase ipe mo sinara apostle Dr Joseph Ogunbemi JP baba alakoso ati ti ifanororoyan prophet Gbadega Ogunbemi baba alaseyori nibi isin wole majemo lojo mokanlelogoji pelu awe ati adura e ti yo bere lojo kini osu keje si ojo kewa osu kejo odun 2026 ni July 1st 2026 lago mokanla aro sago mefa irole wole majemo yo waye ti Olorun yo ti ma lo Reverend Dr Prophet Matthew Shore tire AKA Obani Jesu ati awon eni anuru Olorun alaye Prince Night asale ori yin yo waye August 7 2026 bere latago mewa le mojukele ojo kewa osu kejo August 10 sokale wole majemu nibi ti baba ladura Prime Dr Samuel Amiludun yo ti ma sise iranse pelu awon eni anuru Olorun alaye Olorun awon baba wa lakuri wole majemu odun yi o ijo atunda Olorun Apostolic Church ologoju lo gbare mo assembly eyi to wa lojurin Jumboland ope ilu agbado ni ipinle Ogun ni yo ti waye fun alaye ati itoni e pe Prophet Gbadega Ogunbemi baba lati yori sori 07 706-661-9658 tàbí 0815-242-8554. Ẹ má ṣàlàyé wa torí gbogbo ènìyàn pátá lápè. Ọlọ́run àwọn bàbá wa ti ṣetán láti dáhùn àdúrà olúkúlùkù. Jésù ni Olúwa.
0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
8: Ilera Eko, la wale. Ilera Eko, lo che walogo.
9: Lagos, egg bomb you. Health insurance is now mandatory in Lagos. Don't wait till hospital bills scatter your savings.

tó le kọjá tí ó mọ̀ ǹjẹ́ o lè súnmọ́ mi lálẹ́ kájọ gbàdúà torí ewu ni àti ohun tó burú ni kí ọ̀tàríbi farapamọ́ sí ní àyíká ènìyàn láti jààyàn lógo. Bẹ́ẹ̀ bá rí ogo kan tó kọ̀ tí ò ṣẹ́ gbà mí gbọ́ ọ̀tàríbi farasin sínú ayé ẹ̀ ni o. Bẹ́ẹ̀ bá rí ìlàkàkà kan tí ò lérè gbà mí gbọ́ ó wà ní òkòkò ohun tó mọ̀ tó yẹ kó ṣe tí ìbá fi jẹ́ kí ìlàkàkà yẹ kó lérè. Àìmọye àwọn ènìyàn tó wà ní òkòkò àyànmọ́ wọn tó jẹ́ wípé wọ́n mọ ohun tó ṣẹlẹ̀ mo rí i tó bá jẹ́ wípé ó wà nínú ìdí àìmọ̀ kan. Àdúrà ò nítumọ̀ àwẹ̀ ò nítumọ̀ torí ó dà bí ẹni tó ń jà tó ń lu afẹ́fẹ́. Bí ìmọ́lẹ̀ ò bá tàn sí ìrìn àjò rẹ kò sí bó ṣe fẹ́ ṣe tó lè gbàgbà yọrí àdúà. Alẹ́ yìí alẹ́ ìmọ́lẹ̀ ni. Ó mọ̀ pé mo sọ fún ọ wípé wàá fi kándù gbàdúà lálẹ́ yìí kó o gẹ́ tiẹ̀ o ní ìdí àti tanná sí i. Gbogbo àwọn ọmọ ìmọ́lẹ̀ ó kàn ní ìdí àti mo dani nítorí ohun tí mo fẹ́ kó o ṣe lálẹ́ yìí ó ní wípé kó o kúrò ní òkùnkù nínú ìrìn àjò wa. Bó o bá rí ẹni tó ń gbàdúà wàá rí pé gbogbo tí wọ́n bá lọ nílé aládùà ẹjọ́ bàbá ẹ bá mi tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí mò ń là kọjá. Ẹlòmíì inú ẹ ò dùn lórí ọmọ ẹ torí ó wà ní òkòkò ohun tó fà á tí ayé ọmọ ẹ fi ń pa lẹ́kọ. Ẹlòmíì kò mọ tó tún kù tó tún fẹ́ ṣe lórí iṣẹ́ tí iṣẹ́ ìbá fi yí padà. Gbogbo ọgbọ́n ló ti dá gbogbo ọ̀nà ló ti rìn síbẹ̀ ìjákulẹ̀ ló ń bá pàdé. Kalẹ̀ ẹ kú àtàárọ̀ òní ọjọ́ ìṣẹ́gun ó ń lọ sínú òru tó máa gbé ẹ wọ ọjọ́ àánú kí àánú fọhùn fún ọ lóru òní. Mo wí lórúkọ Olúwa jẹ́ bó ti ń wọnú òru lọ agbára Ọlọ́run alàyè kó pàdé ẹ lálẹ́ yìí lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ipá tó dìde sí ọ tó lè jẹ́ kó rìnrìn àjò ayé kó máa ṣubú kó máa dìde kí agbára Ọlọ́run kó yí padà lórúkọ Olúwa. Jésù wípé bí afọ́jú bá ń fi ọ̀nà wọn afọ́jú àwọn méjèèjì àjọ jì sí kòtò kò wá jẹ́ wípé bí ọ̀rọ̀ wa ti rí gangan nìyẹn pé ní ọ̀nà ká ba lè bọ́ lọ́wọ́ ogun a ti wọ inú ìdè láti bi ìdè sínú ìdè. Ẹlòmíì tí ò tiẹ̀ yẹ kó ṣe kankan ó ti gbé ìgbésẹ̀ tí ò mọ̀ tó dẹ̀ ti kóba. Wòlíì rẹ ló tún ń bá ẹ sọ̀rọ̀ lálẹ́ pé kí Olúwa Ọlọ́run alààyè kó tẹ ìmọ́lẹ̀ sí ayé rẹ̀ kí ọba àwọn ọba kó tẹ ìmọ́lẹ̀ sí àlàkọjá rẹ̀ kí Jehovah tó ń jẹ́ èmi ni kó tẹ ìmọ́lẹ̀ sínú ayé rẹ̀. Ọlọ́run ìmọ́lẹ̀ kó bẹ̀ ọ́ wò lálẹ́ yìí. Ọ̀rọ̀ Ọlọ́run wípé a lè fi iṣẹ́ ìyanu rẹ̀ hàn ní òkùnkùn. Ohun tí Olúwa wí ni wípé béèyàn bá wà nínú òkùnkùn kò lè rí ìyanu. Òkùnkùn nípa àwọn ọmọ rẹ̀ kò lè gbàgbà yọrí àdúà. Òkùnkùn nípa àlàkọjá ẹ kò lè mọ tó máa ṣe. Ẹ gbọ́ ilé yìí sà bó o bá rí ẹni ó wà ní òkùnkùn àlàkọjá ẹ kò sí bó ṣe fẹ́ ṣe kò ní mọ̀nà àbáyọ. Ayé tó ń gbé ayé tó wà yìí bó o bá wà nínú òkùnkùn ayé yìí o lè rí ààyè láyé tó wà yìí. Gbọ́ mi dáadáa ìjọba kan tó lágbára jù láyé yìí tó lè pè ọ níjà tó lè pè àyànmọ́ ẹ níjà nínú ayé yìí ó ní agbára òkùnkùn. Agbára òkùnkùn nìkan ó ló lè jẹ́ kó sáré àyànmọ́ kó má rí ọ̀nà lọ. Agbára òkùnkùn nìkan ó ló lè jẹ́ kó tọwọ́ bọ̀ kan tó máa bà ọ́ nínú jẹ́. Só mọ̀ bí ènìyàn bá wà nínú òkùnkùn kí làwọn kan tó máa ṣẹlẹ̀ sí ẹni ó wà nínú òkùnkùn ọ̀tá ẹ̀ ló máa fi sọ̀rẹ́. Bẹ́ẹ̀ni ohun àkọ́kọ́ nìyẹn ọ̀tá ẹ̀ ó ló máa fi sọ̀rẹ́. A máa sọ̀rọ̀ ayé ẹ̀ fún ọ̀tá ẹ̀ gangan a dẹ̀ máa rìpọ́ọ̀tù ara ẹ̀ fún ẹni tí ó ń pa lára. Mo béèrè fún ìmọ́lẹ̀ ọ̀run lórí ayé rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fi ọ̀tá sọ̀rẹ́ gbogbo ẹ̀yin tẹ́ fi ọ̀tá lọ́kọ gbogbo ẹ̀yin tẹ́ fi ọ̀tá ní ìyàwó gbogbo ẹ̀yin tẹ́ ní ọ̀tá tẹ́ jókòó sáàrin wọn. Mo wí lórúkọ Olúwa kí Olúwa kó tan ìmọ́lẹ̀ kí àṣírí ó tú sí ọ lọ́wọ́. Ẹ gbọ́ ìwé Jeremiah wípé ẹrù rí ń jóná
doje yo isi alagbase di asan nitori pe won ko ti ya won ya eniyan buburu o mo bi eniyan ba wa ninu okokore ajo e ota lo ma je ore ikade ma darufo ise to daru yi ota o jina si eni tori awon to fi sore ni ota bi ore on lo wa laye kai e gbo eleyi sa awon ko wa ti o ye ko barin tori pe won tan mole si on lo fa awon ko wa to je wi pe aye won o kiri o nkan rere be ni awon yelede jo se club awon yelede jo jade awon yelede jo mu anko on lo fa to fi didakuda mo gbo nipa ore to fe ri awon kankan pada ore ye lo de nbo o de mo ore lo le baba lawo o de fi aye se tutu aye ti ara e mo pase ninu agbara olorun alaye Olorun gbe o jade laarin ota oruko Jesu Olugbala ka siri ota ko tu layika e be ba ri eni to rin ninu okoko aye e ibi to ma mule si aare awon ota e o lo ma mule si e gbo eleyi sa ibi to lo gba sobu si lo ta lo lo gbadura si won de so po da e je iwo gangan mo boya

wọ́n tó wọlé yẹ òun ló máa ń di ẹ̀dùn àrìnlẹ̀ torí òkùnkùn ló wà nínú ilé yẹ mo wí lórúkọ olúwa pẹ̀lú ìmọ́lẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ lálẹ́ yìí orúkọ jésù olùgbàlà òkùnkùn tó ń jọba nílé tó ń gbé olúwa kò gbé jáde bí ènìyàn bá wà nínú òkùnkùn ibi tó ti ń ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ kò ní ní àkójọ gbogbo ayé ló máa mọ̀ pé ó ń ṣiṣẹ́ ṣùgbọ́n kò ní ní àkójọ lọ́jọ́ tí ọlọ́run tan ìmọ́lẹ̀ sí òkùnkùn ibi iṣẹ́ ọmọ mi kan ọjọ́ yẹn ló mọ̀ wípé wọ́n fi ayé òun ṣiṣẹ́ bí ẹrú ni sà ẹgbọ́n ilé ìsà gbọ́ mi dáadáa ọlọ́run ò fi ẹlẹ̀ kò fẹ́ fi ẹlẹ̀ sínú òkùnkùn àláẹ̀ ìmọ́lẹ̀ ni ìran wòlíì ìmọ́lẹ̀ ni sórí pàtíkúlà ni mo ti sọ fún ẹ pé gbogbo àlá tó ń láyẹ ìmọ́lẹ̀ kan lolúwa ń tàn sí ọ ó ń jẹ lójú oru àlá sọ nǹkan kan fún ẹ pé àwọn nǹkan kan fi ìpọ́njú bọ iṣẹ́ ẹ bẹ́ẹ̀ ni sà àwọn agbára kan fi ìpọ́njú bọ ẹ ṣé ni kó wá agbára yẹn rí bó o bá wà ní òkùnkùn ilé tó ti jáde ó lé o ìyẹn nìkan ta òkùnkùn ìdílé tó ti jáde òkùnkùn ilé tó ti lọ lọ́kọ òkùnkùn àwọn ìdílé òkùnkùn ìpìlẹ̀ ó máa lágbára ìjẹ́ mọ̀ pé ọmọ mi wà nínú òkùnkùn àlàkọjá ẹ̀ a máa sọ wípé ọkọ òun òun ló fún òní problem èmi ò ní bá ìyàwó mi jà láéláé torí mi ò sí nínú òkùnkùn ilé tán bí mi rárá obìnrin yóò wù kó wà láyìíká mi mi ò lè bá wọn jà why because mo gbàgbọ́ wípé tí òkùnkùn ilé wa ò bá ṣẹ́ obìnrin máa fìyà jẹ mí tó bá jẹ́ wípé nílé ti bàbá mi ni o obìnrin kì í sábà sọpọ́ọ̀tì ọkọ wọn àyàfi tó bẹ́ẹ̀ ni ohun tí mo mọ̀ nípa ilé wa nìyẹn mo mọ

0: ìyẹn ni pé tá a bá fẹ́ wá borí àwọn àdánwò tó jẹ́ bí ẹkún òun ni pé ká ṣọ́ra fún ẹgbẹ́kẹgbẹ́ tó lẹ́gbẹ́ búburú máa ń bà wá rere jẹ́ ká mọ ẹni tá a fẹ́ bá rìn ká mọ ibi tá a sùn ká mọ irú ká rántí ọmọ ẹni tá a ń ṣe tí ìdánwò bá tiẹ̀ máa wá a lè borí pọ̀ tá a bá ti pínra wa sọ́nà tó pọ̀ a lè pínra wa sínú ìdánwò tí ò ní jẹ́ ká jáde tí wọ́n dẹ̀ ní rí bẹ́ẹ̀.
1: Amen. Ìtìjú tilẹ̀ ni
0: láti wá sọ̀rọ̀. Ìtìjú ni ká tún bẹ́ẹ̀ lẹ́ni tó mùmùkúmù tó jẹ̀jẹ̀ kújẹ tó wà ní ẹgbẹ́kẹ́gbẹ́ tó wà ní ẹgbẹ́ apààyàn ìtìjú ni ká gbọ́rọ̀ ẹ̀ sí ẹ.
1: Ṣùgbọ́n ohun gbogbo tí à ń bá wí ni ìmọ́lẹ̀ fi hàn.
0: Gbogbo ohun tí a bá ń sọ yìí náà nínú ẹ̀ ni ìmọ́lẹ̀ wa.
1: Nítorí ohunkóhun
0: tí ó bá ń fi nǹkan
1: hàn.
0: Ohunkóhun tó bá ń jíǹde kúrò nínú ìrònú ìtìjú késù àǹfààní ní ìmọ́lẹ̀ ìyẹn ni mo fi wà núwe Daniel orí kìíní ẹsẹ̀ 5:17.
2: Ọba sì pèsè oúnjẹ wọn lójoojúmọ́ nínú àdúgbò.
0: Ohun tó dáa ni ọba ń fún wọn jẹ.
2: Àti nínú ọtí wáìnì
0: tí. Gbogbo èyí tó yẹ kó tí Daniel fi mu juice kó mu gbogbo ẹ̀ nínú àwẹ̀ ni. Kò jẹ́ oúnjẹ àdínà ọba oúnjẹ ẹ̀wà tí ò ní yọ tí ò ní kankan. Ṣùgbọ́n nígbà tí ó ti gba agbára tán nígbà tí àdánwò dé bá Daniel ó rọ̀ ọlọ́run láti borí ìyẹn ni pé ìwọ náà wà nínú ẹ̀mí kí àdánwò kádàn kó má lè borí wa. Ìyẹn ni wéwe 16:7 sọ pé nígbà tí ènìyàn bá wọn ọlọ́run òun pẹ̀lú àwọn ọ̀tá rẹ̀ yóò wà láìsí wàhálà. Kí ọ̀nà rẹ̀ lè wọn ọlọ́run wà nínú ìṣẹ́gun àkọ́kọ́ kí ọ̀nà rẹ̀ lè wọn ọlọ́run wà lọ́nà tí ń ṣe ìgbélékè ìyẹn Daniel orí kẹfà Daniel 6:16-22. Ọba pàṣẹ wọ́n mú Daniel wá wọ́n sọ sínú òkìnìún. Ọba sọ wípé kwẹ́sàn mi nísìnyí ni pé tá a bá sọ pé Daniel pọ̀ lọ́run tó ń sìn ló máa gbà ìjáwọ̀ ná lọ́run tí wọ́n ń sìn. Olùdarí pé ogun rèé yé o ti sú mi o máa para mi o sórí kó tó sọ pé o fẹ́ parẹ́ kọ́kọ́ lọ́mọ ọlọ́run. Àìmọ ọlọ́run rẹ ó lè gẹ̀mí ẹ kúrú àìmọ ọlọ́run rẹ ọ̀tá tí ò tó ẹ wọ́n lè dẹ́rù bẹ̀ kán gbàjọba lọ́wọ́ ẹ. Ìwọ ló dẹ̀ máa borí wọn lórúkọ Jésù. Ìyẹn ni Luke orí kìíní ẹsẹ̀ 5. Nípa ọjọ́ Herodu ọba Judea. Àlùfáà tó ń sọ yìí wọ́n sọ nípa Sakaraya. Wọ́n wà nínú ìtìjú àti àbùkù àìrọ́mọ bí wọ́n yẹ san Ọlọ́run tó. Ṣùgbọ́n torí pọ́n dúró lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ò jẹ́ kí wọ́n di fíìtì wọn kò jẹ́ kójú tì wọ́n wọ́n padà dẹni tó bímọ. Ìjọba náà dúró tọ Ọlọ́run pẹ̀lú gbogbo làkọjá rẹ̀ àìdúró tọ Ọlọ́run pẹ̀lú gbogbo làkọjá rẹ̀ á jẹ́ kógun tí ò ní pa kó borí ẹ̀. Ìyẹn mo fi wà níwèé 4:30 wọ́n kó lé Dávid lọ. Nígbà tán kó lé Dávid ẹkún náà máa fi ràn lọ́wọ́ o. Ìyẹn ni pé ò ní òrùn lọ́wọ́ kan tó lè ẹpẹ o ju Ọlọ́run lọ. Torí ó ṣẹlẹ̀ sí Dávid ẹkún náà fi ràn lọ́wọ́. Nígbà tó yá wọn fẹ́ máa sọ lóko ó bèrè lọ́dọ̀ Ọlọ́run ṣé mo lè lé ogun yẹn. Ó ní ó ti ń sunkún tó bá lè wá bá tó bá bá wa gbà padà. Ó lé ogun náà ó bá ó dẹ̀ gbà padà. Mo dàí súre fún ẹ ìwọ náà máa le.
3: Amen.
0: O máa bá
3: Amen.
0: O dẹ̀ máa gbà padà.
3: Amen.
0: Ìyẹn ni ìwé oníwàásù oríkeje ẹsẹ̀ kẹjọ.
1: O
0: pin gbogbo nǹkan gbogbo nǹkan tó lè máa là kọjá. O pin gbogbo rẹ̀ o sàn ju ìbẹ̀rẹ̀ lọ. Torí pé ohun tó lè máa là kọjá o. Bí ọ̀rọ̀ yìí sọ pé ẹkún lè padà lẹ́ka yan bọ́ lówùrọ̀. O pin gbogbo ohun tó là kọjá yìí. Ire ni tó bá lè fò ní foríìtì tó rẹ̀ lè gbàdúrà. Mo dẹ̀ gbàdúrà fún ẹ wàá yege.
3: Amen.
0: Nínú àdánwò wàá yege. Wàá dẹ̀ borí ọ̀tẹ̀. Ìyẹn ni ìwé Luke orí kìíní ẹsẹ̀ 37 ó ní kò sí ohun tó Olúwa kò lè ṣe ó ṣọlá ó ṣọ̀rọ̀ ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ wá rán wa létí ìkórè wa tó ti dé tán. Ìkórè wa ọdún 30 years tí a ti ń tukọ̀ ìjọ yẹn ní ìkọlà. Ìkọlà ròdì ní church wa wà ńbẹ̀. 30 years rèé tí a fẹ́ ṣe. A ṣe àwọn ọdún kan tí kì í ṣọgbọ̀n tá a ti ṣe bí ìdúpẹ́. Ṣùgbọ́n ìta ìṣekórè gangan 30 years rèé tí a ìkórè 30 years rèé. Èmi pẹ̀lú wòlíì Sam Ojo Kesliki Ajidara Esther Gbẹ́kẹ̀lé pẹ̀lú Tiwala Lashitu àti Klúbele àti ti ń ṣe Taiwo Òjòdú àti Abasẹ́dùgbẹ̀ àti Sega àti Princess Adimola àti Jordan akọrin orísun iye ní Adóodò àti gbogbo àwọn ẹ̀ka ìjọ wa tí jẹ́ Àjínde àti King of King gbogbo wọn nọ́mbọ̀ náà karin níjọ yẹn. Ṣùgbọ́n náà àwọn prógrámù àárín ọ̀sẹ̀ prógrámù nínú àwọn prógrámù yẹn láti rí ti ń ṣe ní ọjọ́ Monday ìsọjí 27 28 ìsọjí 29 ìsọjí 30 on the 30 yẹn gangan òun ni àṣálẹ̀ àwọn wòlíì tó bá ti wá di on the 31st òun ni àṣálẹ̀ ìbùkún ọ̀pọ̀ ìbùkún ní àṣálẹ̀ ọjọ́ yẹn nínú ẹ̀ ni orin wà ní gbogbo ẹ̀ wà. Ṣùgbọ́n ọjọ́ Tuesday ọjọ́ Monday 27 àṣálẹ̀ àwọn oníbodè ìyẹn ṣẹlẹ̀ àṣálẹ̀ 28 àṣálẹ̀ àwọn youth ìyẹn ṣẹlẹ̀ níjọ́ yẹn ní ọjọ́ yẹn ni soji ni role ni gbagede ijo.

0: ọlọ́run wòlíì ní lọ́jọ́ Thursday. Àṣálẹ́ yìí lọ́jọ́ Friday. 31st July. Ọjọ́ Sunday àyẹ̀wò lera ọ̀fẹ́ láago méjìlá. Harvest celebration lọ́jọ́ Sunday 2nd August. Bẹ́ẹ̀ni tí ọlọ́run ti máa lo wòlíì Adébáyọ̀ Sam ju authority. Pẹ̀lú ọ̀pọ̀lọ̀ ṣiṣẹ́ lọ́wọ́ àtàwọn olórin ẹ̀mí guest league. Ṣẹ́gun Ajídára. Esther Ìgbẹ́kẹ̀lé. Fíwalọlá Six. Ambassador Gbẹ̀wà. Aiwo Òjòdú. Olúbele. Sunday Jordan. Princess Àdìmúlà. Abe Sega. Àwọn akọrin jọ CCC Ògìkí Ìmọ̀lẹ́ Ayọ̀ Katira 2 & 3. CCC King of Glory March. CCC Àdìdí Ayọ̀ March. CCC Orísun Iyì Katira. MC Àpàlà pẹ̀lú Sunday. The Great Mbọ̀. Prophet MS Wàbí Bàbá Possibility wọ́n máa súre. Ilẹ̀kùn ìbùkún yóò máa ṣí. Òjò ìbùkún yóò máa rọ̀ sórí gbogbo èèyàn. Gbogbo ẹ̀rí CCC Ògìkí Ìmọ̀lẹ́ Ayọ̀ Katira 1 & 7 Ògìkí Ìmọ̀lẹ́ Ayọ̀ Spring. Behind Command Secondary School. Ìkọlà Agodo Ìpàjá Lagos. Ọlọ́run Olú Ìkórè.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with the voice for

ọkùnrin tí ó ń fún rọ́pẹ́ dr ms adéjẹ́ bí bàbá possibility ìwọ náà dára pọ̀ wá jẹ́ alábàápẹ́ aṣílẹ̀kùn ìmọ̀kù tí ó lóni wọn fún nínú ìsọjí lọ́jọ́ monday 27th july pẹ̀lú side men and women's each láago mọ́kànlá ọjọ́ tuesday ìsọjí pẹ̀lú ìṣòro àwọn ọ̀dọ́ ọjọ́ wednesday 7 hours to grass láago mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú ìsọjí nírọ̀lẹ́

0: mo mu iroyin ayo wa fun o wi pe yo de da fun o
1: amen
0: mo so tele si ayan mo re pe yo da fun o
1: amen
0: oni yi awon ilekun ti o taru bale awon titi ni ati pa oluwa se fun o
1: amen
0: awon ikolo re ti o taru bale awon ti gba lowo re oluwa da pada
1: fun amen
0: awon nkan to gbagbo pe o le ni laye loruko Jesu ora anugba
1: amen
0: gbogbo ibi ti o ta ti ro pe awon yo gba mu ogun ya ise lo
1: amen
0: mo gbadua fun wi pe olorun awon ogun gba lowo awon juri lo
1: amen
0: awon to nba oja ton fowo soya wi pe awon yo so deye eni ye pere oluwa bi won suburo
1: amen
0: bo se ma ri ni yen
1: amen
0: oruko mi ni woli ona ni waju ba kole woli arole obadare bazanarua lati ni jo Christ World Gospel Ministry ebo eyan omo Olorun ni Parker Street ni beyond Petrocam bus stop ni isheri idimu ni egbera leko mo kini ni ki alafia oro de bayi ase tele mo gbadua fun wi pe ajaga seni dile
2: ka
0: ajaga soni deni yepere ajaga abogun eni je ajaga seni waju deni eyin ninu aye re ko ma ja
1: amen
0: ko ma ja
1: amen
0: iwo sa ma sa mimi to ba wa o di oro ase loruko Jesu lodun yi ohun to jeye biye si o oni gbesi
1: amen
0: oni gbomo si
1: amen
0: oni gbaya si
1: amen
0: wo ni gbe o si
1: amen
0: ohun to je olori ayo re ota oni so di banuje
1: amen
0: ohun to pa o lekun loruko Jesu o di ayo
1: amen
0: odu re ri olorun aga ogo owa ori
1: amen
0: ani ti je mo le gbadua fun to le sami loruko Jesu ti na tareti gbogbo nti o dun o lokan ni odun ipo fe se gbogbo ase ati se won o lagba
1: amen
0: ase ati se won ori ofe ati se won o ya gba
1: amen
0: o ya gba
1: amen
0: o ya gba
1: amen
0: gbogbo rere gbogbo to to si o gbogbo rere to to si dile re to to si se re ti o ta fi dun o loruko Jesu ajide ati ye o da pada fun
1: amen
0: egbe eyan mo Olorun mo gbadua fun Olorun pe ayo re oni dibanuje
1: amen
0: ekun re ko dayo
1: amen
0: ekun re ko dayo
1: amen
0: bo se sami yen nibi to wa yi bo se ma ri fun ni
1: amen
0: iwe awon oba keji ori kefa esta kefa ati n ba eko yi lo lati bi ojo meta lori aike to sonu nigbati awon omo woli sonu woli lati ese kini pe ẹjẹ kí wá tẹ̀síwájú pé lẹ́bù tí àwọn wà yìí ó ti tó lẹ́bù tí àwọn wà yìí kò bí fìtì wọn mọ́ wo olùfẹ́ mo ti ṣàlàyé ẹ̀ ní ìjẹta bọ́mọ́ kọtílíù lálẹ́ yìí nípa ohun tí à ń pè ní ìdá ìmúpadàbọ̀ sípò ẹnì kan wà ń bí ohun gbọ́ mi ó wù ọ́ ohun rere wù ọ́ ọlá wù ọ́ ayọ̀ wù ọ́ ìgbédìde wù ọ́ ìsọ́lá ó wù ọ́ ṣùgbọ́n o ní agbára láti mú bọ̀ sípò o ní agbára láti ṣe àwọn nǹkan wọ̀nyí ara mi sí ọ lórúkọ Jésù ayé rẹ padà sípò
1: amen
0: iṣẹ́ rẹ padà sípò
1: amen
0: o ti lówó rí ayé kí ọmọ owó yẹn gbogbo ẹ dàrú o wá dẹni tó bẹ̀rẹ̀ sí jẹ gbèsè kiri o dẹni tó bẹ̀rẹ̀ sí sákàkiri mo ní ìròyìn ayọ̀ fún ọ ayé rẹ padà sípò
1: amen
0: àní ayé rẹ padà sípò
1: amen
0: iṣẹ́ rẹ padà síbò
1: amen
0: ìgbéyàwó rẹ padà síbò
1: amen
0: àlàáfíà nínú ara ó padà síbò
1: amen
0: ẹ jẹ́ gbọ́ ohun tí ìwé mọ́ wí ní ẹsẹ̀ orí kẹfà ẹsẹ̀ ìkíní ìwé àwọn ọba kejì kí ló sọ.
2: Ẹni Ọlọ́run sì wípé.
0: Ẹni Ọlọ́run sì wípé.
2: Níbo ni ó bọ́ sí.
0: Níbo ló bọ́ sí.
2: Ó sì fi ibẹ̀ hàn.
0: Yes.
2: Ó sì ké igi kan.
0: Yes.
2: Ó sì sọ ọ́ sínú rẹ̀.
0: Yes.
2: Ìyìn náà sì fò sókè.
0: Ẹ wo bí ẹ̀yin ọmọ Ọlọ́run eléyìí lágbára o. Kí wòlíì tó jẹ́ṣẹ́ ó kọ́kọ́ béèrè pé ibo ló bọ́ sí. Ẹlẹ́rù ló máa kọ́kọ́ gbẹ̀rù ẹ̀. Aláyé ló máa kọ́kọ́ mọ ibi tó ń lọ. Tí ìwọ fáre ò bá mọ ibi tó ń lọ Ọlọ́run ò lè ṣe kankan o. Bíbélì pé tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni àwọn olódodo yóò ṣe. Ayé ẹ ọwọ́ ẹ ló wà kí wòlíì tó sọ àsọtẹ́lẹ̀ iwo go oko ko gbodo mo po ologun ogbodo mo to nla koja enemy a ma paro a ma gberaga iwo to ti rowo ile san to paro woni bere lo pe pe ibo lo bo si kan ki lo si ogo jesu de o only we what you can do ese kini bo se tori oke bo ori awon adete o mo pe adete ni won sibe sibe o tun bi won lere se yin fe ka mi lara da tori olorun oni se nkan ta du a ma san ke se bi won force e le mi lori ni lati gba ya da ma ti efa lolorun ti pinu pe on ko to won ma se fe ni body a je wi pe eyin fara yin le bere egbo bati adadamu o dadamu o da efa bati efa ma ni problem oni se bi efa to fun mi o lo komi si wahala yi lati ojo olorun ti make up ma je pe ti wo fara re o ba bere o ni riba mo pass me se ti akaye oni ni ibo lo wa o mo bi to wa o woli arira ni elisa o mo bi to wa sugbon o mo mo be lo we pe ni bo lo wa ko mo ma so bi pe e se be yin lo force le mi lori nje mo le gbadua fun o iye re ko si
1: amen
0: opolopo ko n lo touch ni iye wo si o wa touch kan ni 15 years 20 years aye ro yi pada o de joko sibe o de so bi pe won so re sin now iyi pada o nbe ninu ara o ti krisi mu wa saye ni pa ire re jesu gbo mi olufe o ni ni bo lo wa opo eyan to n gbadua ko mo po ni problem imi believe pe economy nigeria lori be imi believe pe background to ni ta pe ki se background to wrong ni o ba ti lowo je leyin lo imi believe pe ko se ni to logun to ja olorun go logun ba ma gbagbe o nigba ti ogun to olorun de si olorun nigba ti okuku bonu aye olorun dide si ni o olorun da ke ko ma woro olorun le je ki imole ko wa imole si wa olorun le da ke ki okuku yan bori orun ataye ba olorun le oke ibi ti mo fun lase re te iwo okuku yi o ti n gbe koja

0: mi loni nibi ki to ti gba mi joko dada sori oro to wa nle yi ki sori ekun o sori awon eyan ko wa to mekun sun si baye won yi pada awon ko ti gbawe aye won yi pada tori eyin yo mo otita otita yo so yin di omira ko ni ekun aso e di ominira nigba to wa mo otita tan wa wa gbegbese opolopo ngbadua eru ma ba won ati bere business eru ma ba I don't fail lana iwo ko lo koko ma fail amo ko ti fail lana to dide pada but to wa ta ko to ti fail lana mi o se mo olorun o si o si olorun o si olorun olorun lo ma je o gbadura olorun lo ma je o yin olorun oyin awon gbegbe won gbe to wa ni orun won ju ba ta nu aye lo to yin ojojumo so olorun o lose iwo ni ko ja ki yere o si wo li wi pe nibo ni o bo si ibo lo bo si eni mi ba to ma be lowo e pe ki lo fe ko olorun o se fun e a ma so kaba a ma so woran tori ohun go mo to fe e wo kunrin to alegbe odo by side aye jesu lo ba o lo ba o ni ki lo fe ki emi ko se fun o ki lo fe ki emi o se fun o o be tin wa wa ye ejo o ni e to je pe o wa nbi ni omo mi mama ti ku to je pe o wa nbi ni o be tin ru ejo kaba ko mo wi pe ni tu wa ni wa du o ko raye o raye o ni ki lo fe ke mi o se fun o be ni mi to n gbo mi lale bayi bo ma ko gbe laya lojiji pe ki lo fe ko le son to n fe tori pe o n go da ara e mo o n go mo to n la koja si ami meta to le ani iye re si
1: ami
0: eyin omo olohun mo tu gba ladura mo ni iye re si
1: ami
0: mo tun so lekan si mo ni iye re si
1: ami
0: opo aladua lo ti ni oye mo tori pe ko mo to fe to ba de gbo okunrin awon mo woli won o le so fun woli won wi pe ibi bayi gangan lo bo si eni mi ko ye gbogbo oro lo ma n dapo ike o ki ye ni mi rika marua senego afaro minita loruko yesu mo tutu so adua ti mo n gba fun eyin o le ma ye o pata adua e ba gba tan wa pada dupe lowo mi mo ni ki iyere o si
1: ami
0: adua nla ni ojo ti eyan ba ti si eyan ba ti se nkan to right je ki n so asiri meta nibe yen fun number 1 okunrin yen oko awon omo ile yen won mo nkan to fe eni mi kan gbadua ko ni vision ko mo to fe oluwa o ye bere kan lowo olohun a le bere nkan 15 o nikan ki se pon olohun le se gbogbo e sugbon yo ba ni isu atenimoro ki jona igba to olohun eni mi o mo to fe oni agbadua oso ola agbadua anu ọtún dágbàdúrà mèrè ọkọ̀ ń da gbogbo ẹ̀ papọ̀ àwọn ọmọ ẹ̀yìn wòlíì wọn mọ tọfẹ́ wọn mọ ibi tí àìké bọ́ sí ìjà ìwọ mọ ibi tó ti gba ogun ìjà ìwọ mọ ibi ilé tó wọ̀ tó ti gba ogun ẹni mí lára yín àwọn ìyá arúgbó ọ̀dọ̀ wọn lẹ́gbẹ́ dàgbọ̀ àwọn ìyá àjẹ́ ló bí ọ̀pọ̀lọpọ̀ dàgbà ibẹ̀ ló ti gba ogun lọ́wọ́ ẹ̀ ẹni mí ibi tó ti lọ fẹ́ ọkọ̀ ẹni mí ibi tó ti lọ fẹ́ ìyàwó ẹni mí àwọn ọ̀gá ìkà gbogbogbogbò tó bá ṣiṣẹ́ òun ló fi okun jà wọn bàtẹ bá bí wọn lérè nísìnyí wọn ni ìyá wọn ò lè ṣà wọn bàbá wọn ò lè ṣà wọn ọgá wọn ò lè ṣà wọn torí pé kò yé wọn wọn mọ pé ayé yìí ó pé méjì ó lè pé mẹta mo gbàdúrà fún ọ kí ọgbọ́n tó lọ lórí rẹ ìyẹn á ṣí o kí ọgbọ́n tó lọ lórí èmi àti ìyẹn á ṣí o pé gbogbo àwọn tó mọ ọmọdé àgbà ọ̀rẹ́ ẹbí tí ó mọ ní kó máa join program lójoojúmọ́ kọ́ máa gbọ́ ọ̀rọ̀ ìṣiníye àti àdúrà tó máa tẹnu wòlíì jáde gbọ́ mi o èmi ò wá sọ fún ohun tó fẹ́ gbọ́ mo wá sọ fún táyé rẹ nílò kì í ṣe pé kí n máa bá ẹ sọ̀rọ̀ kí n máa tẹ̀ ẹ́ ohun tó máa mú ẹ kúrò lẹ́yìn bọ́ síwájú là ń ní kí n lọ sọ fún ọ gbọ́ mi bá a bá bí ọlẹ́rẹ̀ pé báyìí pé ibo ló ti rógun ọwọ́ bó o lè ṣàlàyé ọkọ̀ rí gbogbo ẹ dàrú ni àlọ́pọ̀lọpọ̀ ìgbà tí a bá mọ ibi tó gun ti wá ogun ọ̀sẹ̀ correct ibi tó ti nídìí wòlíì nìyẹn o ibi tó ti nídìí pé àwọn wòlíì nìyẹn bàbá ṣé àwọn wòlíì sì wà wọ́n wà àwọn wòlíì ti gẹ̀ẹ́sì kan àwọn wòlíì àríran àwọn wòlíì onísọtẹ́lẹ̀ àwọn aláṣọṣẹ nínú àwọn ìpè báyìí onídàwà wòlíì

0: gbogbo ọ̀tá dídí lọ́wọ́.
1: Every enemy that hits us,
0: kí wọ́n gba ọ̀fà.
1: Amen.
0: In the name of
1: Jesus.
0: Edebelege
1: Duada
0: Yasa.
1: Yes, Lord.
0: Ruhaili.
1: Ready, Oluwa.
0: Lenata Kaba Nigeria.
1: Torí
0: ìṣòro òní.
1: This Tuesday.
0: This Tuesday.
1: Tá
0: a máa ṣe mọ́jú àárọ̀
1: ńlá.
0: Ó máa lè débi
1: tó.
0: Ẹni tí ò bá lè rìn. A ní kí wọ́n gbé
1: wù.
0: Ìdí ni pé iṣẹ́ ìyanu ti máa bọ̀. Iṣẹ́ tó lu aníká ṣe yẹn. Sí orí ẹ̀ ó ti parí. Ẹ máa rógò lò. Mo fẹ́ wọ yàrá
1: ṣíri.
0: Gbogbo ẹ̀yìn tí ayé yín ò sáré. Ó yẹ sáré lójú kan. Ayé rẹ̀ sáré. Wà fò nísì o. Ayé rẹ̀ fò. O dẹ̀ ní jábọ́ mọ́. Sọ pé mo sáré. Mo fò. Mo kọjá ẹgbẹ́
1: mi.
0: Ṣé àmì bí òróró lẹ̀ gbé omi lẹ̀.
1: Jẹ́ tí wọ́n dá rẹ̀
0: jù.
1: Abẹ́rẹ́ gbà.
2: Hallelujah.

ṣùgbọ́n ìpè yìí pé mi mo fẹ́ kẹgbà. Ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè ògo. Ọlọ́run ọtọ́rìtì yìí ń gbọ́ àdúrà kì í ṣe.

0: Orúkọ mi ni Suraju Tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti sọ mí di Emmanuel Agbára Ọlọ́run ní bíbá yìí. Wọ́n á baptize mi ní bíbá yìí.
1: O fẹ́ kí n baptize yẹ?
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ bu mi wá. Ká tiẹ̀ tó gbé ẹ lódò, ká kọ́kọ́ ṣe lé kíákíá. Yá fún mi ànúbà, a kan bẹ́ẹ̀ tá a máa baptize lé nínú abẹ́yẹ kíákíá. Ó yá kọjú síbí. Kí lorúkọ yín tẹ́lẹ̀?
0: Orúkọ mi ni Suraju Tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Tẹ́lẹ̀, orúkọ wo ló wù ẹ láti máa jẹ́?
0: Emmanuel tí ń sọ mí ní church ibi tí mò ń lọ tẹ́lẹ̀ kí n tó wá síbí
1: mi. O ti ń jẹ́ Emmanuel báyìí. Níwọ̀n báyìí gbà tó ti gbà láti di ti Kristi tí ó dẹ̀ ti parọ́ orúkọ ẹ láti Suraju sí Emmanuel. A baptize rẹ lónìí ní orúkọ ti bàbá.
0: Amen.
1: Àti ti ọmọ.
0: Amen.
1: Àti ti
0: ẹ̀mí mímọ́.
1: Láti òní lọ, wà á máa jẹ́
0: Emmanuel.
1: Ọyá máa sọ ẹ̀rí ẹ̀.
0: Ẹ̀rí mi ò
1: pọ̀.
0: Ẹ̀rí mi ò pọ̀.
1: Eléyìí tó ṣe odidi ẹ̀rí lánàá.
0: Kí n tó máa wá síbí, mo máa mutí. Gidi tí ò ń sọ ti kékeré, ọtí ò ń pa mí. Ṣùgbọ́n tí mo bá ti rọ àwọn ọ̀rẹ́ mi báyìí, màá mówó màá dáná ọtí ilẹ̀. Mo kọ́lékọ́lé, mi ò rí kọ́. Mo ní mọ́tò, kò sí mọ́tò mọ́. Nígbà tó wá tó stage, mo wá ń gbọ́ ipe bàbá lórí rédíò. Mo ń gbọ́, mo ń gbọ́, ìjọ kan ni màá sá lọ rí bàbá ìsà, ìjọ kan. Ojú nǹkan bí oṣù mẹ́rin sígbà yìí lọ tí mo wá sórí òkè. Ìjọ yẹn lè bá kọ́kọ́ bá mi sọ̀rọ̀ tí mo ní mo máa ń ságun, mo máa ń ṣe gbá.
1: Ẹlẹ́mọ̀ ṣoògùn.
0: Mo ní mo máa ń ṣoògùn oògùn yóò jìjì jìjì, kò ṣiṣẹ́ fún mi, kò sí nǹkan kan. So mo sá ń tẹra, mo ń wá sí orí òkè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà ní ìsìn ọtí yẹn, tí wọ́n bá mú lẹ́gbẹ̀ẹ́ mi gan-an, bí ìgbà kí n máa bì ni.
1: Ẹ pàtẹ́wọ́ fún Jésù yẹn.
0: Bí kí n máa bì lọtí yẹn ṣe rí. Gbogbo àwọn nǹkan tí mo wá ti ń fà láti bí nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sógún ọdún sẹ́yìn, mo wá ń fà báyìí. Mo wá ń ṣe fà fún mi. Mo wá bí ìgbà tó jẹ́ pé kí n máa lọ báyìí, kí n sọ pé màá rówó, màá rówó. Kí n má ṣiṣẹ́, màá rówó. Èmi gan da, mo ń wo ara mi báyìí, inú mi ń dádùn láyé ọ̀tọ̀ láti ìgbà tí mo ti ń wá sórí òkè. Ó ní mo fi sọ wípé yà kọ́lọ́run ẹlẹ́dàá kó fi ọkàn mi balẹ̀ láti rí pé orí òkè àti ibi tí wọ́n máa ń lọ ní Èkó ní Fágbà, kọ́lọ́run wọ́n fọkàn mi balẹ̀ láti máa lọ ní gbogbo ìgbà láti máa lọ, nítorí mi ò ní bómi tí mo fẹ́ lọ. Ibi tọ́lọ́run ti sọ wípé yà ògo mi ti máa jáde ló ti jáde.
1: Ṣé ti bẹ̀rẹ̀ lé yín padà báyìí?
0: Mo ti bẹ̀rẹ̀.
1: Irọ́ ni o, ilé tẹ́ ẹ̀ lè parí láti ọdún yìí.
0: Mọ́kàn mo tiẹ̀ fi lẹ̀ tẹ́lẹ̀ tí n ti ẹ̀ràn tí ẹ̀ mọ̀.
1: Láti bí ọdún.
0: Láti oṣù kẹrin tí mo ti wá bí yẹn. Bí gbà ni bí o lè ni mo ṣe ń rówó. Bí o lè.
1: Nàwó ẹ sókè. Eyé yeye yé o. Àná ti wà. Ó yá lọ dún lọ́wọ́.
0: Amen.
1: Ẹ wá ń rọ̀ sí owó yẹn síbi ilé yẹn.
0: Bẹ́ẹ̀ni sà. Mo máa ń tọrọ jẹ tẹ́lẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe wo
1: ní ìsìn
0: ní kí n máa fún yàn báyìí. Kí n máa fún yàn.
1: Ẹ fún yàn báyìí.
0: Kí n máa fún yàn ni. Mo ẹgbà ẹgbà lọ́tún ẹgbà ló sì ní ìsìn.
1: Àwọn èèyàn ti gbẹnu sí lọ́dọ̀ tí náà. Ayayaya. Ẹ mọ̀ pé àgbàna lọ́lọ́kọ́kọ́ mú kúrò láyé. If you're a drunkard, you can't have savings. Wà tó mọ̀ sojú àná àwọn èèyàn gidi. Níwòye ọ̀la.
0: Orúkọ Jésù.
1: Irú ìbùkún tó ti rírí. Sami Abamilẹ́kan Ayọ̀ǹda ẹ̀ fún ẹ.
0: Amen.
1: Baba congrats. Mr. Emmanuel. Ẹ pe orúkọ Jésù.
2: What the name of Jesus
1: is? Agbára tó ń ba èròngbà rere jẹ́ nínú ayé
2: mi. Power scattering all my good plans.
1: Agbára tó ń ba èròngbà rere jẹ́.
2: Power scattering all my good plans.
1: Ó yá máa bàjẹ́.
2: Be destroyed.
1: Ẹ̀yin agbára ẹ wọlẹ̀.
2: Be buried.
1: Ẹ bàjẹ́.
2: Be destroyed.
1: Ẹ wọlẹ̀.
2: Be buried.
1: Àdúrà.